0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wáyẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its Coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní Ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ mọ̀. Abala méjì ni ètò yìí pín sí. Abala kìíní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu. Àbí àwọn ìwà tí ó yẹ kí a wù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì. Èyí tí ó dí ń ṣe pẹ̀lú Bíbélì, tí Bíbélì bá sọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Akinwa wí pé a kú ọjọ́ mẹ́ta nínú ilé o. A kú àkókò yìí náà pẹ̀lú. Ìwé Deuteronomy orí 5:23. Kí ẹ̀yin kí ó máa rìn nínú gbogbo ọ̀nà tí Olúwa Ọlọ́run yín paláṣẹ fún yín, kí ẹ̀yin kí ó lè yè, kí ó sì lè dára fún yín, àti kí ẹ̀yin kí ó lè mú ọjọ́ yín pẹ́ ní ilẹ̀ tí ẹ̀yin yóò ní. Lónìí, a fẹ́ wò nípa àyíká wa ní àkókò tí òjò ń rọ̀ yìí. Àyíká wa ní àkókò tí òjò ń rọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn òṣìṣẹ́ kólẹ̀kódọ̀tí káàkiri tí wọ́n wà ní àrọ́wọ́tó. Ṣùgbọ́n a rí àwọn ilé mìíràn tí wọn ò kí ń lè débẹ̀ nítorí ó lè jẹ́ agbègbè tuntun tàbí kí ó jẹ́ wípé ojú ọ̀nà ibẹ̀ kò dára tó. Nígbà mìíràn ibẹ̀ sì lè jẹ́ wọnú níbi tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé sí. Bẹ́ẹ̀ a ó lo nǹkan ní ojoojúmọ́ láti dà síta. Láti ilé ìdáná wa, a ní àwọn ohun tí a ń lò tí bí èèpo iṣu, èèpo ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó sì nílò láti dà wọ́n síbì kan. Ní ọ̀pọ̀ ìgbà àwọn ilẹ̀ tí a kò tí ì kọ́lé sí ni ọ̀pọ̀ aládùúgbò máa lọ ń da ilẹ̀ sí. Ìgbọ́ eléyìí kò tọ̀nà nígbà mìíràn. Àkókò tí òjò ń rọ̀ yìí, ẹ jẹ́ kí a ní ibì kan tí à ń kó wọn sí. Tí ó ṣe wípé nígbà tí ó bá yá, ó ṣeéṣe kí ó tilẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàbí wípé ó ń kẹ̀, tí a tilẹ̀ lè lò gẹ́gẹ́ bí ajílẹ̀ sí ohun tí a bá ń gbẹ̀ ní àyíká wa. Ẹ jẹ́ kí a wo ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn. Ó ní bí wọ́n ṣe ń da ilẹ̀ tiwọn nù. Wọ́n á kó ọ̀rá sọ́nà kan, wọ́n á kó èpo oúnjẹ sọ́nà kan, àjẹkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní bí wọ́n ṣe ń lò ó tí ó sì mú kí ohun ọ̀gbìn wọn kí ó dára. Àwa náà lè ṣe bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ láti ilé wa. Kí a ní àwọn nǹkan wọ̀nyí tí a ó kó jọ. Tí a bá sì ní ohun ọ̀sìn, ó ṣeéṣe ká fẹ́ kó àwọn nǹkan bíi èpo tí mò ń sọ yìí fún wọn láti jẹ. Ṣùgbọ́n ní àkókò tí òjò ń rọ̀ yìí, a rí pé koríko ti ń hù dáradára. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ó mú wa ṣe iṣẹ́. Ṣùgbọ́n tí a bá yí àyíká wa dà sí oko kékeré, tí ó ṣe wípé gbogbo àwọn koríko tí a ń tù yìí, à ń fi wọ́n sí abẹ́ ohun tí a gbẹ̀ bíi ẹ̀gbẹ́ àgbàdo àbí orí iṣu láti tún bá wa jẹ́ ọ̀rá fún nǹkan tí nǹkan tá a gbẹ̀ yóò ṣe máa hù, ó mà dára o. Tí a kò bá sì ní oko tí a ń kó wọn jọ, nígbà tí oòrùn bá ti pa àwọn nǹkan wa wọ̀nyí bí ọjọ́ méjì mẹ́ta tí ó ti gbẹ, ẹ jẹ́ kí a kọ́ láti jó gbogbo wọn kí ó má di ìpàǹtí púpọ̀ sí àdúgbò débi tí ó mú àìlera tí kò dára wá. Ojúṣàn omi wa ń kọ́ ní àyíká wa ní àkókò tí òjò ń rọ̀ yìí. Ẹ jẹ́ kí a rí wípé a mú kí ojúṣàn omi wa kí ó mú kí omi kí ó máa lọ gaara. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan kéékèèké bí àkúfọ́ ìgò, àkúfọ́ rọ́bà àti àwọn ìkòkò tí a ò lò mọ́ tí a ti sọ wọ́n síta, ẹ jẹ́ ká lò ká fi gbé àwọn nǹkan kéékèèké bí ata, bí ẹ̀fọ́, bí ilá, bí irodo, bí tòmátò dípò tí omi yóò ṣe dárogún sínú rẹ̀. Nítorí omi tó bá dárogún sínú rẹ̀ yóò mú kí ẹ̀fọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ alágbára nínú rẹ̀ láti máa dàgbà. Nígbà tí ó bá sì yá wọn àfòwọlé, awa di aisan si wa lara ibi ti akale nkan yen so wi pe ki a ma rin ni gbogbo ona ti oluwa olorun ti pa lase fun wa olorun fe ki a wa ni ilera pipe o si n fe ki adugbo wa na ati ohun gbogbo ti a ba ni ki o wa ni mimo ki a ba le wa ni ilera pipe gege bi o se dara fun okan wa nitori na ni akoko ojo yi eje ka ni ifiye sara nipa ibi ta n dale si bi awon kole kodo ti o tile de agbegbe wa eje ki a wo gbogbo awon ibi to je ayika wa bi flower bed wa ta le so di oko kekere lati gbe awon ewe be kekeke ti yo tun

fun Olorun fun oro iye ti a ti gbo bakan na ni adupe pupo lowo gbogbo eyin ti e tin se onigbowo eto yi lati eyin wa agbadura pe ki Olorun tubo ma bukun yin se ni opo yanturu olu ile ise ijowa ti o se agbateru eto yi ni a mo se Sunday Adventist Church Ijapo Estate Akure Ondo State ti a ba wa ri eni ti o fe ran eto yi lowo e le sanwo si apo ifowopamọ eto yi oruko eto yi ni Sunday Adventist Herald of His Coming account number 101-637-3401 lẹ́ẹ̀kan sí SDA Herald of His Coming ní account name account number ni 101-637-3401 Zenith Bank tí ẹ bá wá ní ìbéèrè lórí ìwàásù tòní àbí lórí ètò ìlera tí ẹ ti gbọ́ ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wọ̀nyí àlùfáà Ayọ̀dèjì Ajayi 080-34-90-6542 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí àlùfáà Ayọ̀dèjì Ajayi 080-34-90-6542 ẹ lè pe ẹ̀dá Faladé sí orí nọ́mbà yìí 080-33-50-0203 lẹ́ẹ̀kan sí 080-33-50-0203 ẹ tún lè pe elétò ìlera wa sí 080-34-44-06-12 080-34-44-06-12 tó bá ní ohun tí ẹ fẹ́ bá mi sọ àbí tí ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 070-33-22-1182 ire ni fún gbogbo wa o lórúkọ Jésù a ò ní kùnà ilé ológo ó tún.

0: gbadun adaba
1: o gbadun adaba
2: bubu ana gbadun adaba
3: okoko da mo so mi so kun
4: ami ase olorun ba mi meso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile se alonso ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won o fi nini la oni won tun gbe wa soju kan pataki nbe legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
5: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati ile se alonso ventures
4: ti e je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
5: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na lafiri na debe tori na a o gudo fe owo bi ntin ka fi mu oro oju
4: alausa alausa gbogbo kanu gbogbo north ni won ti ma nti je alausa npa atoju oju lai pe yi e de ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
5: be ni sir
4: e si se toju won kaluku won won si wa lalaafia
5: pelu ogun lodolo
4: ki la won te fe se toju gan
5: itoju oju ofe ni ayewo oju ofe ni
4: te fe se oni abi
5: beni sir
4: ayewo oju
5: ofe
4: itoju oju bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
5: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
4: o lo si je pe lori oju o le yin ni e mu nbada lati ma fi se ranlowo fawo eyan
5: a lona meji nkan ta mo na la n sise to
4: ojo wo ni ayewo itoju ti o wa
6: eto yi ti n bere lojo tuesday on the 25 ojo kedogbon osu kejo ta wa yi ati ojo wednesday on the 26 ojo kerindinlogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye
4: o ni eto itoju oju ayewo oju ibo ni o ti waye
7: ni st mark mega school to wa ni sabo ni ilu ore st mark mega school to wa ni sabo ni ilu ore ibe ni anfani yi yo ti waye fun ojo meji gbako
5: ibi kibi ti e ba ti n bo te ba ti de ilu
7: ni st mark mega school to wa ni sabo ni ilu ore st mark mega school to wa ni sabo ni ilu ore ibe ni anfani yi yo ti waye fun ojo meji gbako
4: ba ba so npa oju ki lawon nkan ti ma yo oju lenu
5: orisirisi nkan lo ma n yoju lenu elomiin lati bi aikiyesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
4: ojo ko ma wa mi
5: lelomiin a si de n ti ori na
4: mo imi o ma wa pin imi o ma wo balabala
5: bẹẹni
4: imi o ma yọ bi efin
5: bẹẹni sa
4: imi o ma dabi ẹni pe nkan ta di
5: lorisirisi
4: imi o ma wo bi ẹni pe ko ri nkan bọba to de nkan gba mi ato ni o sunmo bọba se sunmo aloje se gbogbo eleyi le se tan lati se fawo eyan
5: pẹlu ogun lọdọọdọ
4: ẹgbẹ le fẹ fi se ni abijọ abẹya abẹsin
5: gbogbo eyan patapata lape tọlọrun ba ti da ojumọ
4: lẹfẹ kan náà wa
5: lọkùnrin lóbìnrin lọmọdé
4: lágbàá ọfẹ lẹsìn pé gbogbo eléyìí
5: bẹẹni ẹgbẹrún mẹta ni wọn fi gba fọọmù
4: owó fọọmù ni wọn san
5: bẹẹni 3000 naira péré
4: lẹyìn ẹgbẹrún mẹta èlò ni wọn ṣe àyẹwò
5: kò sí nǹkan kan mímọ
4: èlò ni wọn ṣètọjú
5: àyẹwò ọfẹ ìtọjú ọfẹ ni iṣẹ abẹ náà ọfẹ
4: ni ọgbẹ wàdí ẹ tó ṣiṣẹ abẹ lẹyìn ẹgbẹrún mẹta wò ní sanwó
5: bẹẹ lóògùn lọrọ wọn
4: àgbà mélòó lè tóyọ máa bẹrẹ lójoojúmọ
5: láti aago méje àárọ títí di aago mẹfà rọlẹ lójoojúmọ
4: wọn má sì ti dé tẹgbà fọọmù kò ní sanwó kankan
5: rárá papọ
4: ẹ sì ní ìṣèjọba lọrọ yín
5: iléeṣẹ aládàáni
4: ẹ já sí ibo lẹni ìtọjú yóò ti wáyé
7: ní st mark mega school tó wà ní sabo nílùú ọrẹ st mark mega school tó wà ní sabo nílùú ọrẹ ibẹ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ méjì gbáko.
6: ètò yìí ti ń bẹ̀rẹ̀ lọ́jọ́ tuesday on the 25 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ta wà yìí àti ọjọ́ wednesday on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ta wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
7: ní st mark mega school tó wà ní sabo nílùú ọrẹ st mark mega school tó wà ní sabo nílùú ọrẹ ibẹ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
5: 070 60 47 80 37.
4: adúpẹ́ lọ́ọ̀lọ́hún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí bí ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ gbẹ̀gbẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ̀ sọ gbogbo àná sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 070 60 47 80 37.
4: ẹ bá ń tún pè
5: 070 60 47 80 37.
4: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná.
5: iléeṣẹ́ aláwúsá ventures tó kalẹ̀ sí ìlú kánò.
4: lábẹ́ dókítà
5: dauda kwande.
4: ojú òní tì í sa orúkọ tí gan ti jẹ́.
5: orúkọ tèmi ni dr maruf láti iléeṣẹ́ aláwúsá ventures.
4: a gbọ́ pé iléeṣẹ́ aláwúsá ventures pé kánò ni wọ́n wà. ẹ̀yin sọ yorùbá bóò ló ṣe jẹ́.
5: bẹ́ẹ̀ni sà yorùbá lè mi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ aláwúsá ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
4: ojú yọ lẹ́nu káwọn náà ó wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú ó fẹ́
5: bẹ́ẹ̀ni sà
4: ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù
5: bẹ́ẹ̀ni sà
4: ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ẹ́ o àní wà lóòkun ayé ẹ kú kàn.
3: ọkùnkùn ọ̀dà wọ́n sọ mi sọ.
0: gbadun adaba
1: mo n gbadun adaba
0: o n gbadun adaba
8: gbogbo wa na

ayé yìí ó ń lọ sí òpin ó sì jẹ́ ìmúṣẹ ọ̀rọ̀ ọlọ́run kí ni a nílò nǹkan wọ̀nyẹn fún jésù pé nígbà tá a bá rí nǹkan wọ̀nyẹn nígbà rẹ ká mọ̀ pé ìdáǹdè wa súnmọ́ etílé àwọn nǹkan wọ̀nyẹn jẹ́ àmì tí ó lè ta wá kejì tí ó lè mú wa tọ́tají láti máa wọ̀nà fún ìpadàbọ̀ jésù olúwa ohun tí ètò yìí wà fún ni láti tawájí àti láti jẹ́ kí a fọkàn sí nǹkan tí àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ayé wa kì í ṣe pé lákàn ti gbọ́ àwọn nǹkan yẹn lásán ṣùgbọ́n kí ni àjọṣepọ̀ tó wà láàrin àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí àti ọ̀rọ̀ ọlọ́run báwo ló ṣe kàn wá lẹ́yìn yẹn ipa wo ni àwa nílò láti kó gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì bá ṣe ń fojú sí ìpadàbọ̀ jésù akíwálẹ̀kan sí pé ẹ jẹ́ ká pe àwọn ọ̀rẹ́ wa àwọn aládùúgbò wa ẹ jẹ́ ká gbé bẹ́ẹ̀lì wa àti gègé ìkọ̀wé bí a ti a ó ṣe jọ máa lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ní òní àdúrà ni pé kí olúwa kí ó bùkún wa bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà ní orúkọ jésù lónìí a ó máa sọ nípa àìgbàgbọ́ ni ẹ̀ṣẹ̀ tí ó tóbi jùlọ àìgbàgbọ́ ni ẹ̀ṣẹ̀ tí ó tóbi jùlọ kí ni à ń pè ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ṣíṣe ohun tí ó lòdì sí ìfẹ́ ọlọ́run ohun tí ó lòdì sí ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó sì lè mú ìjìyà dání nínú bíbélì bíbélì jẹ́ ká mọ̀ wípé gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀ irọ́ pípa odò jíjà jìbìtì lílù àgbèrè panṣágà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ni ìkànnì ìkejì bíbélì pé ẹnikẹ́ni tó bá mọ rere ṣe tí kò ṣe ẹ̀ṣẹ̀ ni fún ìyẹn jẹ́ ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ kì í ṣe ọ̀nà kan náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ńgbà wò lónìí pé bóyá ni tó ṣe nǹkan tí kò dára nǹkan tó dára pàápàá tó yẹ kí ènìyàn ṣe téèyàn ò ṣe ẹ̀ṣẹ̀ ni òun náà tàbá sì wo inú ọlọ́run bíbélì jẹ́ ká mọ̀ pé ìjìyà wà fún ẹ̀ṣẹ̀ tí ènìyàn kò bá ronú pẹ̀dà kó sì kọ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ àkókò ronú pẹ̀dà ronú pẹ̀dà ní àkókò tí àkókò bá sì ti kọjá kò sí àǹfààní èyí tó burú jù ni pé tí èèyàn bá ti papòdà téèyàn bá wà nínú ayé ó ṣe lè ronú pẹ̀dà ó ṣe lè tún ọ̀nà ẹ̀ṣẹ̀ níwájú olúwa ṣùgbọ́n téèyàn bá ti papòdà tó bá ti kúrò nínú ayé kò sí àtúnṣe fún bíbélì jẹ́ ká mọ̀ wípé ìwé oníwàásù ó ní àlàyé mọ̀ pé àwọn yóò kú ó ní ṣùgbọ́n òkú kò mọ ohunkóhun kò ní nǹkan tó ní ṣe pẹ̀lú ẹni tó ti kú tá bá ní kọ́lọ́run tẹ sáfẹ́fẹ́ rere àbí kọ́lọ́run mú erùpẹ̀ búburú kúrò lójú òkú àwọn àdúrà yẹn jẹ́ àdúrà ìtanra ẹni jẹ lásán torí pé nígbà tí ẹ̀mí ìná bá ti dákẹ́ tí kò mímọ́ kò ní àǹfààní láti ṣe àtúnṣe àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ nígbà tó wà láyé kò lè yọ kúrò nínú ẹ̀ àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ nígbà tó wà láyé kò lè ṣe àfikún ẹ̀ ìwé ẹniyẹn àtẹpádé tó nígbà tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ nǹkan tó rọ̀ mọ́ ó pọ̀ gan kì í ṣe nǹkan búburú téèyàn ṣe nìkan àwọn nǹkan rere tó yẹ kéèyàn ṣe pàápàá náà téèyàn ní agbára láti ṣe ṣùgbọ́n téèyàn kùnà láti ṣe àwọn ẹni náà jẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ ọ̀rọ̀ méjì ni mo fi délé mi àkọ́kọ́ bíbélì pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ìyẹn ni àwọn nǹkan tí kò dára tá a ṣe ìkejì ó ní ẹnikẹ́ni tó bá mọ rere ṣe tí kò bá ṣe ẹ̀ṣẹ̀ ni fún ṣùgbọ́n nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ jìbìtì ni irọ́ pípa ni àgbèrè panṣágà ìpànìyàn ìjẹ́rìí èké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ wo ni ó tóbi jùlọ ẹ̀ṣẹ̀ tí ó tóbi jùlọ òun ni àìgbàgbọ́ kí ni ìdí tí àìgbàgbọ́ fi jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tóbi jùlọ torí pé àìgbàgbọ́ ó túmọ̀ sí pé ènìyàn ń kọ ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ ó túmọ̀ sí pé ènìyàn tako ọ̀rọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé ènìyàn ṣiyèméjì ọ̀rọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé ènìyàn ń bèrè pé nǹkan tọ́lọ́run sọ yẹn báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ ìyẹn jẹ́ àìgbàgbọ́ èyí tó tún burú jù ni pé àìgbàgbọ́ ó túmọ̀ sí pé kí ènìyàn máa pe ọlọ́run ní òpùrọ̀ ọlọ́run kì í ti òpùrọ̀ sátánì ní òpùrọ̀ torí náà àìgbàgbọ́ tún túmọ̀ sí kí ènìyàn máa mọ̀ọ́mọ̀ kí ènìyàn máa mọ̀ọ́mọ̀ láti tako nǹkan tọ́lọ́run sọ ọlọ́run kò lè gbà kí ènìyàn pe ní òpùrọ̀ nígbà tí kì í ṣe òpùrọ̀ bíbélì sọ nínú orin dáfídì ó ní láé olúwa ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run orin dáfídì orin kọkàndínní ọgọ́fà ó ní láé olúwa ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run tábà ó ní èdè òyìnbó ó ní forever o lord your word is settled in heaven tábà tó pé nǹkan ní èdè òyìnbó settled yẹn ni pé a ti yanjú àti parí ẹ̀ ó ti ní ìyanjú kò sí àfikún kò sí àyọkúrò kò sí ohun tí a lè ṣe láti tako kò sí ohun tí a lè ṣe láti mú kúrò nínú ẹ̀ ó jẹ́ nǹkan tó pé nínú orin dáfídì orin kọkàndínníogún ó ní òfin olúwa pé ó ń yí ọkàn padà kò sí àyọkúrò nínú ẹ̀ téèyàn bá wá sọ pé òfin olúwa yẹn ọ̀rọ̀ ọlọ́run nǹkan tọ́lọ́run sọ sí ìyẹn wọn fẹ́ máa.

wá àṣìṣe nínú ẹ àbí èèyàn fẹ́ máa sọ pé kò rí bẹ́ẹ̀ tàbí èèyàn fẹ́ máa tako tàbí èèyàn fẹ́ máa ṣiyèméjì irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo ni ẹni yẹn kò ṣe ní gba ìdálẹ́bi àwọn àǹfààní tó yẹ kẹ́ni yẹn kan pàápàá kó rínú ọlọ́run ó máa pàdánù ẹ̀. ewu tó wà nínú àìgbàgbọ́ ó pọ̀ ṣùgbọ́n nǹkan náà ni wípé ó máa ń mú kí irú ẹni bẹ́ẹ̀ kí ó pàdánù ìmúṣẹ àwọn ìlérí tó wà nínú ọ̀rọ̀ ọlọ́run náà. fún àpẹẹrẹ bíbí di pé nípa ìnà rẹ̀ ni a ti mú yín láradá ẹni tí kò bá gbàgbọ́ wípé ọlọ́run lè wo òun sàn irú ẹni bẹ́ẹ̀ kò lè gba ìwòsàn látọ̀dọ̀ ọlọ́run. bíbí di sọ́nù ìwé òwe ó ní ìbùkún ló wà ní múnilà tí kì í fi lálá pẹ̀lú ẹ̀ ẹni tí kò bá gbàgbọ́ pé ọlọ́run lè bùkún tòun irú ẹni bẹ́ẹ̀ kò lè rí ìbùkún gbà lọ́dọ̀ ọlọ́run. bíbí di sọ fún wa wípé olúwa yóò pa àlọ àti àbọ̀ wa mọ́ ẹni tí kò bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ pé ó rí bẹ́ẹ̀ kó má retí pípa àlọ àti àbọ̀ ẹ mọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ. gbogbo àwọn ọlọ́run tí mo sọ nǹkan tí mo ń gbìyànjú láti fìdí ẹ̀ múlẹ̀ ni wípé gbígbàgbọ́ nínú ẹ̀ rírí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ó ṣe wà láì takò láì ṣiyèméjì láì béèrè pé báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ òun ló máa ń mú kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ àǹfààní tó wà nínú ọ̀rọ̀ ọlọ́run. nínú ìwé Matthew orí ẹ̀kẹtàlá ẹsẹ̀ èkejìdínní ọgọ́ta that is Matthew chapter 13:58 bíbẹ̀ ni pé òun kò sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. ìyẹn sọ̀rọ̀ nípa Jésù Kristì Olúwa nígbà tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní ìlú ibi tàbí gbé bí òun kankan fúnra rẹ̀ nígbà tí ó wá síbẹ̀ wọ́n á sọ pé ìyẹn ní Nasareti ọmọ gbẹ́nàgbẹ́nà kọ́ yìí ibí iná ti bì ṣebí ìyá rẹ̀ ló ń jẹ́ Màríà àwọn arákùnrin rẹ̀ ni Jacob àwọn ni Jose àwọn ni Simoni àwọn ni Juda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn arábìnrin àti àwọn arákùnrin ajọ́ ń gbé bí ni ibo lọkùnrin ti lọ rí gbogbo nǹkan tó ṣe yìí wọn ò sọ àwọn nǹkan bí ẹni pé wọ́n ń béèrè béèrè ṣùgbọ́n wọ́n ń sọ láti gan wọ́n ń sọ láti ṣiyèméjì agbára tó wà nínú orúkọ Jésù. ìyẹn ló fà á tí a fi wá dé ẹsẹ̀ kejìdínlọ́gọ́ta wípé torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Jésù ò ṣe ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. tó mò ń rọ̀ wá lónìí tí ìwọ náà bá ti ń fi ẹ̀mí àìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run hàn o nílò láti retí iṣẹ́ agbára láti ọ̀dọ̀ ọlọ́run. níbi ìsọ̀nù ìwé Hebrew ó ní ìjẹ́ ìgbàgbọ́ ni ìjẹ́rìí sí ohun tí à ń retí ó ní ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí sí ohun tí a kò rí. ìgbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó kọjá nǹkan tí a ń fi òye ìjìnlẹ̀ tú gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ kan ṣe sọ gẹ́gẹ́ bí òfin sáyẹ̀nsì kan ṣe sọ gẹ́gẹ́ bí òfin kíní kan ṣe sọ tí èèyàn fẹ́ máa lọ sáwọn ọbẹ̀ yẹn èèyàn máa rí àwọn ìdí tó máa fi ṣe ìmẹ́jì ọ̀rẹ́ pé scientifically ṣé ó lè ṣẹlẹ̀ ṣá biologically ṣé ó lè ṣẹlẹ̀ ṣá kíní kan ọ̀rọ̀ ọlọ́run a ní láti gbà á gbọ́ bí ọlọ́run ṣe sọ ìmúṣẹ àti ìfìdímúlẹ̀ kò kàn wá bó ṣe máa ṣẹlẹ̀ praise the living Jesus Christ. torí náà nǹkan tó ṣẹlẹ̀ nínú Matthew orí kẹtàlá yẹn ó lè ṣẹlẹ̀ sí àwọn tí kò bá nígbàgbọ́ náà ọlọ́run bí ni pé Jésù ò ṣe ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. báwo ni a ṣe fẹ́ rí iṣẹ́ agbára báwo ló ṣe fẹ́ rí iṣẹ́ ìyanu báwo ló ṣe fẹ́ rí ìfọwọ́tọ̀ ọlọ́run báwo ló ṣe fẹ́ rí ìmúṣẹ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí kò gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́. ẹ jẹ́ ká lọ sínú ìwé Hebrew orí kẹta ẹsẹ̀ kejìlá Hebrew chapter 3:12 ìwé Hebrew orí kẹta ẹsẹ̀ kejìlá bíbélì pé ẹ kíyè sára ara kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè. ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kọkàndínlógún verse 19 ẹsẹ̀ kọkàndínlógún bíbélì pé àwa sì mọ̀ pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. ẹ báwo láti ẹsẹ̀ èkejìlá yẹn ó ní kákíyèsára kí ni tó fi ní kákíyèsára nítorí ọkàn àìbúburú ti àìgbàgbọ́. àìgbàgbọ́ ọkàn búburú ni àìgbàgbọ́ kò wá láti inú ọkàn ọlọ́run ó jẹ́ ọkàn tí ó lòdì sí ọlọ́run ó jẹ́ ọkàn tí ó ń tako ọlọ́run ó ní tí ọkàn búburú àìgbàgbọ́ yìí tó bá ti wọnú ènìyàn irú ẹni bẹ́ẹ̀ ó máa lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè. arábìnrin àti arákùnrin lílọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè kò túmọ̀ sí pé ẹni ẹ kò wá sílé ìjọsìn mọ́ kò túmọ̀ sí pé kò ka bíbélì mọ́ nǹkan tí ó túmọ̀ sí ni pé ẹni ẹ ó máa ní àlàfo máa wà láàrin òun àti ọlọ́run a kind of spiritual disconnection ẹni ẹ ó máa a máa pin níyà tó ti pé ìgbàgbọ́ ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń lò bó ṣe tóbi tó bó ṣe kéré tó a nílò nǹkan kékeré kan tó máa sowá pọ̀ pẹ̀lú ẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ òun náà ni à ń pè ní sim card
ti ko ba ti sim card o si be ro ba ni so se de to bi to o se bo se de kere to a o le ba enta fe ba so a o le ba so lo bi be so nu be lori kokan la ese ke fa oni lai si gbagbo ko se se lati wo e de bo ni for without faith it is impossible to please him o ko le sele so igbagbo ni nkan to so awa ati olorun papo ohun ni okun to so ameji papo ajakalo sinu idanu duro die ranpe ta ba padade a o tesi waju.

kaabo pada asiba lori to wa ta pe ni ohun imu pada bo sipo yi to de se ti gbo lati jo awon ara ninu Christi the Christian Brethren Church a le pe awon number ero ibani soro wa yi tabi ka fi letter ori ago ranse si wa boya ni ibere igbani anilo igbani ni oju tabi a fe iwe kika ti Christiani yi ti a ma fe ranse si wa ni ore kore e de ka sakisi awon number number koko ni 08033628796 number keji 08023353796 e de ka lo awon anfani a o si da wa lohun ti a ba ti pe wa gege bi oro ti a n so lo tele pe pe opan buburu opan igbagbo o ma n je ki o ma n pin eniyan niya pelu olohun ohun ni asopo laarin awa ti olohun idi eni bi isonu iwe Heberu ori kọkànlá pe lai si igbagbo ko see se lati wu olohun iwe Heberu kan naa ori kẹrin ẹsẹ kẹfà Heberu ori kẹrin ẹsẹ kẹfà bíbélì pé nítorí náà bí ó tilẹ̀ jẹ́ pé ó kù kí àwọn kan wọ inú rẹ̀ àti àwọn tí a ti wàásù ìrírí náà fún níṣáájú kò wọ inú rẹ̀ nítorí àìgbọràn àìgbọràn àti àìgbàgbọ́ kò ẹ̀tọ́ sí ra wọn. Heberu orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá bíbélì pé nítorí náà ẹ jẹ́ kí a múra gidi láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni kí wọ́n bá ṣubú nípa àpẹẹrẹ àìgbàgbọ́ kan náà. Tabawo àwọn ọ̀rọ̀ tàtìkà bíi mélòó kan tàtìkà ó ń tọ́ka sí pé àìgbàgbọ́ ó mú káwọn kan kùnà ìsinmi ọlọ́run wọnú ẹ̀ àìgbàgbọ́ ó mú kí àwọn kan lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alàyè àgbàgbọ́ ìkan náà òun ló jẹ́ káwọn kan pàdánù iṣẹ́ agbára nínú ìwé Matthew díbẹ̀dì pé Jésù ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. Nǹkan tẹ́lẹ̀ ń fìdí múlẹ̀ fún wa ni pé tí àìgbàgbọ́ bá ti wà nínú ayé ènìyàn irú ẹni bẹ́ẹ̀ ó máa ní láti pàdánù àwọn ohun kan báwo la ṣe lè ní ìgbàgbọ́ bíi pé nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá àní gbígbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ohun kan tó lè fi ìgbàgbọ́ sínú ayé tó lè fi ìdí ìgbàgbọ́ múlẹ̀ nínú ayé wa òun ni ọ̀rọ̀ ọlọ́run bíi pé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ bẹ́ẹ̀ ni àti àmì kíka ọ̀rọ̀ ọlọ́run dídúró nínú ọ̀rọ̀ ọlọ́run nígbà míì nǹkan tó rí nínú ọ̀rọ̀ ọlọ́run ó lè yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè àti àyíká ẹ̀ ìgbàgbọ́ kì í ṣe nípa rírí kì í ṣe nípa nǹkan tí wọ́n sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí nǹkan tí mo kà nínú ìròyìn tàbí nǹkan tí ààrẹ sọ tàbí nǹkan tí gómìnà sọ ìgbàgbọ́ ó dúró lórí nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ tá a bá ti wọ lọ́pọ̀lọpọ̀ bá nǹkan tọ́rọ̀ ọlọ́run sọ ó máa ń yàtọ̀ sí nǹkan tá à ń rí ní agbègbè àti nǹkan tó ń ṣẹlẹ̀ ìdí tá a fi pe ní ìgbàgbọ́ nìyẹn kì í ṣe ìṣirò ọrọ̀ ajé gẹ́gẹ́ bí àwọn tó wà nínú ayé bí wọ́n ṣe máa ń ṣírò ẹ̀ àdúrà mi ni pé ó rẹ̀ fẹ́ láti ní ìgbàgbọ́ tó jinlẹ̀ àti láti tẹ̀lé olúwa fún wa lórúkọ Jésù níbi ìjẹ́ká mọ̀ ní ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìnlógún ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìnlógún ó ní nítorí ọlọ́run fi ara yìí tó bẹ̀gẹ́ ó fi ọmọ bíbélì rẹ̀ kan tó fún ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má ba ṣègbé ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun ìwé Jòhánù yẹn kan náà tábàlẹ́sẹsẹ tó tẹ̀lé ẹsẹ̀ kẹtàlélógún ó nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dára ayé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti pasẹ̀ rẹ̀ gba ara yìí là ẹsẹ̀ kejìdínlógún ẹni tí ó bá gbà á gbọ́ a kò ní da lẹ́jọ́ ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbà á lẹ́jọ́ ná nítorí tí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo ti ọlọ́run gbọ́ ẹwọ́ ẹsẹ̀ kọkàndínlógún yẹn ó ní èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé àwọn ènìyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí tí iṣẹ́ wọn burú ohun tí eléyìí fìdí múlẹ̀ ni pé láti dé ọ̀run rere èèyàn nílò láti gba Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kò ní ṣe pẹ̀lú ibi tó ń gbé kò ní ṣe pẹ̀lú ẹ̀yà tó ti jẹ́ kò ní ṣe pẹ̀lú ibi tó ti wá ìyẹn ní ìlànà tí ọlọ́run fún wa pé a lè fi dé ọ̀run rere ó ní ẹni tó bá gbàgbọ́ àìgbàgbọ́ yẹn irú ẹni bẹ́ẹ̀ kò ní lè lọ sí ọ̀run rere òun mo tẹ́lẹ̀kùn pé àìgbàgbọ́ òun ni olórí gbogbo ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù téèyàn bá ti hùwà àìgbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan tó máa pàdánù àwọn ní pàdánù lórúkọ Jésù nínú ìwé Jòhánù kan náà orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹfà Jésù wí fún wọn pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti iyè kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípa sẹ̀mí so Jésù Kristì kì í ṣe ìkan nínú àwọn ọ̀nà tó lọ sí ọ̀run ó jẹ́ ọ̀nà èdè ìbò ní I am the way èmi ni ọ̀nà kan ṣo tí ó wà I am the way I am the truth and the life ó ní kò sẹ́ni tó lè lọ sọ́dọ̀ bàbá kò sẹ́ni tó lè lọ sí ọ̀run rere kò sẹ́ni tó lè dé ọ̀dọ̀ ọlọ́run
after wa gba odo Jesu Kristi koja te ba gba gbo ninu oro yen iru enibe o ma ri igbala sugbon te wa so pe a ko ri be eyan le gbona bomi na eyan le se nkan mi na eyan le gege be akosile ti be de so fun wa ko si ibomi te le ba ko so na mi te le gba afi ko gba Jesu gege bi oluwa ati olugba lare arakun ta re mi mo fi run to wa leti ni akoko pe ere ta ni ti mo ni fun ani pe ona abayo wa fun awon to ba tin huwa aigbagbo ni gbakan ri awon to ba tin soro tabo n gbe igbeye to taku olorun ohun to n lo se ni pe lati ronu pe ara se pada sinu oro olorun ko ni bi se opolopo odun opolopo osu opolopo igba te te bi se awon nkan to lodi so olorun ojo te yan ba tun lati yi pada ojo yen ni amu pada bo sipo omo ninu kuna o ti lo fun opolopo odun gbogbo nkan pe gbogbo ara wa be o ti fi sofo sugbon nigba to pada a pada soju omo ohun te so pe ah o so fun ko ma se gege bi eru tabi ko ma se gege bi iranse baba e so pe ara o si je omo yen je ka mo pe olorun fun wa ni anfani pe oruko le sele ta ba pada o setan lati gbo gege bi omo lejin so fun o ai gbagbo ninu olorun ko le fun ni anfani kankan kaka be o ma mu kini pada na won kan ni sugbon igbagbo ninu oro olorun ninu nkan to so nkan tan pe ni gbagbo ni pe ilana awon agbekale olorun gbekale tolorun fin se akoso ijoba e se bayi wa si de bayi se bayi e ma se bayi fun e titele awon kan ye ohun ni o so pe o ni gbagbo ninu oro olorun igbagbo ko ja pe mo gbagbo mo gbagbo imo to ninu oro olorun ah bibele so bayi bibele so bayi kini nkan to n se pelu awon imo yen when you apply those knowledge that you have in the word of God, that is when you have faith. Without applying those knowledge, that is ordinary head knowledge. Awon otito ti amo ninu Olorun, awon imo ta ninu Olorun, nigba ta ba mulo, nigba ta ba tele, igba yen la ni igbagbo. Ti a o ba tele, ti a o ba mulo, nkan ta ni ko yato si imo ori lasan. Mo mo nkan bayi, mo mo nkan bayi. Kini iwulo imo ti eniyan fi si ojuse? Akun atarabirin mo so fun ni akoko yi pe Olorun feran wa ohun ni o da aye ati orun bi mi pe o da gbogbo fun idunu re he wants all things he created to give him pleasure including you ohun to si le fi ri idunu Olorun to si le je ki ife re ko wa se mu se lori aye e ohun na ni ko ni igbagbo ninu ore o ni lo ko ra so ko ra ohun bi mi pe okan ni a fi n gbagbo si ododo enu la fi n je o si igbala o ba ti jẹ wọn lọkùnrin tó sì gbàgbọ ó ṣetán láti máa bá ọ gbé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a ó fi pàdé ìbùkún ni fún yín ní orúkọ Jésù àmín.

Caterers, confectioners, and decorators guild of Ondo State. Àwọn ló ń fàsìkò yìí polongo ẹ̀ fún gbogbo ènìyàn wípé àjọ̀dún ọdún kẹta ti sáà kejì lọ́fíìsì. Àwọn olóyè ẹgbẹ́ wa. Third anniversary of the second tenure in office of our ESCOs in all 18 local government areas of Ondo State will come up on Tuesday, 25th August 2026. Ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí ló máa wáyé. A sì wá ń fàsìkò yìí kí ààrẹ ẹgbẹ́ wa, Mrs. Edith Aneke Olowo Sile, kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún ìlọsíwájú àti ìdàgbàsókè ẹgbẹ́ yìí lásìkò tiwọn. Ẹgbẹ́ Caterers, Confectioners and Decorators Guild of Ondo State ń tẹ̀síwájú lójoojúmọ́. Nítorí náà, gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀, ẹ tètè wá fàǹfàdé yìí darapọ̀ mọ́ wa o. Eléyìí ó sì fún wa lórí ọ̀fẹ́ láti yọ àwọn kàǹda inú ìrẹsì tí wọ́n ń fa ìṣòótọ́, àìnímọ̀tótó àti àìlóye ṣiṣẹ́ yìí. À ń dúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè ẹgbẹ́ àti ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ ṣeun, ẹ kú àtìlẹyìn ẹgbẹ́ yìí o. A sì tún ń retí ìrànlọ́wọ́ yín sí ju tàtẹ̀yìn wa lọ. Mrs. Edith Aneke Olowo Sile ni ààrẹ ẹgbẹ́. Mrs. Rita Akínníbọ̀sún, igbákejì ààrẹ. Mrs. Bọ́lájì Arógundadé, State Secretary. Àwọn ló ń kéde.

0: Keep it locked on Adaba FM.
1: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le obi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi fọwọ́ jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọlé bá wá sí ọ̀dọ̀ mi, káwá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú sẹ́yìn òrò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 100 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn òrò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa. Ìwọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ńbẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmí a máa ta, ẹlòmí a máa ró lágbára ọlọ́run. Ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 Àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò mà ti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣẹ́ ara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
6: ọdẹ tó fi wí àtegbò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.
0: Gaining velocity on Adaba FM.

0: ara sí.
1: Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròǹgbà ìrètí ọ̀tun. Ìrìnlùdọ̀ ọba agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ́tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Táyé olè gbé gẹ́gẹ́ mára tuntun nílé àtàlejò lára láàmú pínyà mọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká síra wọn wò ká jọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinubu ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Ọ̀rá ẹ̀yin èèyàn wa ń lé mọ kí n pé akúrédé àsìkò yìí padà káàbọ̀ sí orí àkọ́tun ètò ìríjú mi nìkan ni àdàbà 88.9 FM. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀, akitiyan ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu òun náà ni ayànnàná ní orí ètò yìí. Ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí, ọ̀rọ̀ nípa owó ìrànwọ́ lórí epo, ìyẹn tá à ń pè ní subsidy, òun náà ni ó tún jẹ́ nǹkan tó jẹ́ pé ní ọ̀sẹ̀ tí ó kọjá ó tún ti padà sí àárín gbùngbùn ẹ̀ka òṣèlú àti ìfọ̀rọ̀wérọ̀ lórí ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí bó ṣe jẹ́ pé lọ́dún 2023 ṣáájú ètò ìdìbò sípò ààrẹ lọ́dún 2023 gbogbo àwọn olùdíje ló sọ pé ló gbà pé subsidy owó ìrànwọ́ yìí ó gbúdọ̀ lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2023 nígbà tó gorí àlééfà làwọn náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ owó ìrànwọ́ yìí pé tó láti yọ ni tí wọ́n dẹ̀ ṣe gbé ìgbésẹ̀ láti yọ. Ṣùgbọ́n ọdún mẹ́ta lẹ́yìn eléyìí látó rí pé ní agbon òṣèlú sáìlè tí àwa ibà ti ń gbáradì fún ètò ìdìbò sípò ààrẹ ọdún 2027 ló tún di pé ọ̀rọ̀ subsidy owó ìrànwọ́ yẹn náà ló tún padà wọ inú ìfọ̀rọ̀wérọ̀ lórí agbon òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́sẹ̀ tó kọjá ó ní ààrẹ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yẹn Alhaji Atiku Abubakar tó tún jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress tó ní owó ìrànwọ́ tó ń bá láǹfààní láti wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè owó ìrànwọ́ yìí pò máa dá padà. Owó ìrànwọ́ orí epo tí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu yọ tí gbogbo wọn gbà pé ó ti tó àkókò láti lọ tí ààrẹ sì yọ pé òun máa dá padà. Eléyìí àti àwọn nǹkan míì òun ló máa jẹ́ kókó ọ̀rọ̀ tí a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní orí ètò fún ti ọ̀sẹ̀ yìí. Ẹni tó dẹ̀ ní ìmọ̀ nípa ètò ìṣúná nípa bí nǹkan ṣe ń lọ sí pàápàá jùlọ lẹ́ka ètò ìṣúná àwọn náà ni àlejò wa àlejò mi ní orí ètò fún ti ọ̀sẹ̀ yìí tí a jọ máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí bí nǹkan ṣe rí. Wọ́n sì tún jẹ́ ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀dọ́ wọn ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ yìí. Onímọ̀ nípa ètò ìṣúná ni wọ́n chartered accountant bí àwọn ilé-ìwé ṣe ń sọ ni wọ́n ìyẹn Mr. Ìdòwú Ọ̀tẹ̀tùbí àwọn làlejò wa lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ ṣe ẹ bá kí àwọn ara lé.
3: Ẹ kú lé o, ẹ̀yin ara lé o. Ṣé máa fẹ́ ni gbogbo á wà o?
2: Ó dà gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ àwọn àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan àti kókó ọ̀rọ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò.

0: ṣùgbọ́n kakọkọ ti bi ba yi wo na yíyọ owó ìrànwọ́ yìí ìyẹn fuel subsidy ti a n sọ yìí ǹjẹ́ ìgbésẹ̀ ti o tọ ǹjẹ́ o jẹ́ ìgbésẹ̀ ti o tọ ni fun nípa ètò ìṣúná ètò ọrọ̀ ajé fún orílẹ̀-èdè Nàìjíríà kakọkọ ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ na.
1: Yes, ẹ ṣe olótú, ó jẹ́ ìgbésẹ̀ tí ó tọ́ àti ìgbésẹ̀ tí ó yẹ. In the sense that tí kì bá ṣe ọ̀rọ̀ owó epo tó ń yọ, gbogbo ìṣe tí ọrọ̀ ajé wa ṣe rí ní orílẹ̀-èdè yìí lákòókò yìí, ìbá ti fẹ́ mẹ́hẹ̀ ju ìbá ti mẹ́hẹ̀ gan ju ṣe tó ṣe wà yìí. Nígbà tí wọ́n fi owó kún owó epo eléyìí tí a ń pè ní subsidy, ìgbà yẹn kò sí ní àwọn state bíi 27 ló jẹ́ pé wọn ò lè rí owó oṣù àwọn òṣìṣẹ́ wọn sọ débi tán ti ń rí owó fún láti fi ṣe nǹkan tí fún ara rọ ará ìlú. Ṣùgbọ́n lẹ́ni gẹ́gẹ́ bí ògo ti ń jẹ ọlọ́run as a result of pé wọ́n ti yọ àti mú subsidy kúrò tí wọ́n wá rí subsidy yẹn pín fún àwọn
0: ìpínlẹ̀
1: gọ́ọ̀mẹ̀ntì àti state gọ́ọ̀mẹ̀ntì àti ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ó jẹ́ kí gbogbo àwọn local government àti state kan lè san owó òṣìṣẹ́ wọn. Today lénìí kò sí state tá a sọ pé òun ò rí owó òṣìṣẹ́ san. Àìdẹ́rìí pé ó tún fi àyè ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti máa ṣe àwọn iṣẹ́ àkànṣe ní gbogbo ìpínlẹ̀.
0: Ọ̀dà tí tẹ bá ní ká tipa báyìí wò náà pé lẹ́yìn ọdún mẹ́ta báyìí tí owó ìrànwọ́ epo tó ti lọ ní economically ǹjẹ́ a lè sọ pé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìpè àwọn olóyìnbó pé kíní kan wá ní better off ni wọ́n wà better off àbí nǹkan tó tún burú jáì sí fún wọn nísìnyí ju tẹ́lẹ̀ lọ.
1: Olótú ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ owó epo fífikún tá a bá wo kíni pé bóyá history rẹ̀ kíni fi pé history tá a bá fojú ẹ̀yìn wò wá.
0: Ìtàn
1: tó rọ̀ mọ́ kò kí ṣe ìtàn tó dá lálẹ́ pa nípa ẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ojú wa ní orílẹ̀-èdè yìí ló jẹ́ pé company tó ń dá nílùú èní tí láàrin ọ̀sẹ̀ kan tó ń gba billion tí ó ń gba bí 2 billion 3 billion as subsidy tó ń gbà lọ́wọ́ ìjọba. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nígbà yẹn tó jẹ́ pé ó jẹ́ pé kí reserve wà kó lọlẹ̀ ní ilẹ̀ àgbáyé. Wọ́n nígbà tí wọ́n ti sọ pé tí president wa ti débẹ̀ lọ́jọ́ gan tó wọlé tó sọ pé subsidy is gone pé ìfikún owó epo ti lọ. Gbogbo nǹkan máa lọ sókè díẹ̀ nípa ètò ọrọ̀ ajé. Ó kọ́kọ́ dàbẹ̀ ni pé ó nira ṣùgbọ́n àwọn ará ìlú mà ti ń fi ara mọ adẹ̀ ti ń rí ipa ẹ̀ eléyìí tó jẹ́ positive nínú ẹ̀ ní ọrọ̀ ajé wa. Lákọ̀ọ́kọ́ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ owó oríṣiríṣi gbogbo nǹkan lọ òkè ṣùgbọ́n báyìí ó mà ti ń lọlẹ̀ padà. Then again tá a bá wo owó dọ́là wa owó náírà wa sí dọ́là nígbà tí subsidy wà ó mà fẹ́ wọ 2000 naira nígbà yẹn ṣùgbọ́n láti ìgbà tí president ti débẹ̀ tó ti yọ subsidy kúrò láti bí ó kéré tó láti bí ọdún kan sẹ́yìn sí bí náírà wa máa fluctuate between 1400 and thereabouts bí ọgọ́rùn-ún náírà àti 400 ló ń tẹ̀lé ìgbà náírà jàre àbí ìgbà márùn-ún náírà àti ìgbà méje náírà that is 1400 ni náírà wa ń pò yíká dọ́là láti bí ọdún kan síbí kò máa rí bẹ́ẹ̀ rí náírà wa sí dọ́là máa ti fẹ́ wọ 2000 se pe gbogbo kan ni ra ngba yen awon ile ise to je pe won ra dollar ngba yen won ma rira ni owo to rorun se lo ma ni ra kokan ngba yen then taba ni ka wo bi question te bere pe se ora awon eyan lo ra bi ko ra eyan de orun ba get data riro eyan lorun ki se nipa ti pe boya iye owo to ba bo sapo eniyan nikan sugbon taba ni ka wo awon ise akanse ati awon kan to nsele nilu irorun ma ti ba awon eyan wa o ma ti ba ra ilu for instance gege bi oro ti dollar yen bayi si naira a ma ti improve awon Nigeria ma ti move kuro ni consumption economy to je pe jije nikan na ma ti pese I'm at produce in Nigeria. I'm at in export. I'm at in do import. I'm at in kuro ni import dependency. I'm at in boss export. Ne asiko yi no. I'm at in rikwe. A Nigeria ma depend deli oil ni kon. Mo tori subsidy ton yo yen o je ki awon opolopo to je pe o je onijibiti kuro ni di owo yen ngbati won ti subsidy si wa opolopo awon eyan lo je pe idi ton fi duro si oil industry ni tori subsidy to je pe ise won nikan ni subsidy telomi tori ke mo se sotele tele a ri company to je pe o gba owo ti o te ni ile epo kankan ti o de gbe epo ti o ni tanka ti o te ki se oil company se abama ba lo be ni so lo je ki so pe ta ba ni ka wo itan to ba oro subsidy lo won la buke won le ru ewo oni se owo lati sale ni ta ba ni ka wo oro subsidy ki se nkan to ye ka ti ka si ma so lasiko yi tori nigbati gbogbo oludije ati eni te so la atedi nkan te daruko e la
0: ati ko abaka
1: to so pe gbogbo won nigba yen top 3 president tinubu peter obi ati ko abubakar aivon koko so gbogbo won na so pe won ayo subsidy kuro kilo wa sare sele o so kon mi to je pe enikan to wa ni agbara to ni emi if it's sun to je pe o mo o n fe se nkan to lagbara to ni emi se pe mo fe se kiti ki je pe ka kon fenu so laso to wa se ka wa to so pe nkan ta ti se lodun keta to pe o ti mu esorere jade ase to so pe a fe pada si bi oro awon ibo mba abi ko le ri be o ye ko ri be
0: o da
1: ko ye ko ri be
0: se ri ka to wo
1: be mo
0: ka to wo oro ti ati ku so yi dada mo oni ibere kan ti mo fe ki sare bere lowo yin se mo ni odun 2023 si 2020 si December 2025 gege bi joba papo se so won ni o ti nti awon ti to ti je bi iye owo ti jo apapo ti to ti ni but won ri fi some subsidy don't ri ko papo o ti lo si bi 15.8 trillion naira now pelu iye owo e bi awon gomina ba ma soro won ni momo ni powo wa dada awon ri owo lati fi sise fi se awon kan ti awon nilo lati se fun awon eyan are bola tinubu na tun wa sa pe ohun gbiyanju lati ri pe nkan o le fun awon eyan ijoba ati pe oro aje orile de Nigeria ohun ti ngun nege siju bi se joba awon bi o se ba lo sugbon in ti mo wa fe bere ni pe tori ti awon egbe alatako ti won ba ma so ti obi ba ma soro ti atiku ba ma soro wa ni ebi npa ra ilu nkan le now mo fe gege bi imo yin o e ba se oro owo iranwo epo yi lo je ki nkan le fun awon orile de Nigeria ju bo ti ye ni abi kini ti to lile nkan so ni se pelu oro subsidy nitori mo ran ti pe ta ba gbo awon foran ti awon olo gbontarigi olorin orile de Nigeria koda lataye Aruna Isola titi de Kebin Kwara barista ta ba awon orin won bi 40-45 years ago taba ma gbo awon rin ti won ko wa ni ilu le o eleyi so pe ilu le ile so pe nkan le na o ti nsele lati gba yin na se kini o wa yato nisi to fi je pe oro subsidy oro abi owo epo ni awon egbe alatako wa n pariwo pe o fa ti inira fi poju fun awon orile de Nigeria so ni to so papo ni
1: ese eyin fura yin go ti saroju abeniko mo ni ta ba wo itan subsidy mo ni idi to fi de to fi je pe subsidy fi wa ni pe awon kan joko sibe to je pe idi e gangan nikan nothing really ise ti won se abode for example pe company ton se ton register ni ru ni laarin ose kan ti o de ki gbepo ti o se lepo ti o ni lepo ti o ni tanka to gba billions of naira to je pe owo subsidy yen lo je ki naira wa bere si fluctuate o je owo subsidy yen lo je ki foreign reserve wa bere si lole owo subsidy yen lo je ki Nigeria ki gbogbo economy wa ko je pe oil dependent ni sugbon bayi gbogbo won yi ti o ti change o ti yato ti nkan ba ma yato nkan to ma nje ki an average human being ki like change akoko so pe a fe ki nkan se ko yi pada mo to ba ti wa yi pada awon koko ke pe o ma rora o e soro lo mi dun pe awon olorin e soro 40-45 years 1967 ni ade olu akisoya ti koko ko ilu le o ko sowo lode okunrin ki gbe obirin ki gbe lati igba yen titi di asiko yi se owo subsidy ton se wa yo ni odun keta seyin lo fa awon orin won yen ni ki se ohun binda pe jibiti wa ni die ati pe awon kan se to je pe begon la awon kan joko si ton tin fi sola ohun lo je ki o da be ni pe awon eyan wa tenu mo pe subsidy ki da ki wa pada sori ko ye bere yin sa olotu te ba wo gbogbo agbaye lenu bi in the past 4-5 years especially lati gba ti oro covid to ti sele ni oro or aje gbogbo agbaye to ti ni kirinkin pe boya to ti ni faseyin die in terms of productivity ati gdp gbogbo across the whole world so gbogbo kini won yi tawon eyan ba ti won fe ro tawon alatako ba ti fe soro wa wa di eyo kan mu gẹ bi eni pe Nigeria nikan ni nkan ti sele tori pe won ti je alatako gẹgẹ bi oro ta bi oruko won yen won so pe won wa le ti mo eyo kan to ba ri yen pe eleyi lo fa se subsidy ni o fa nigbati adeolu ami ton fi ko orin pe ilu le o ko sowo lode ni 1967 abi igbati awon barista ati collecting ko orin ni 90s early 90s pe ole se subsidy ton se wa yo ni 3 years yi se on lo fa eri pe tabadi ka tu desale ari pe awon kan inu won o dun pe won yo subsidy yen nitori o dabe ni pe awon gan lo nje ki ilu n ko le mo awon eyan o ye ki economy wa ko ti stabilize ko ti duro daada ko ti fese mule jubon ngba ti awon ti won fe ki kon dai ba ti bo si ori alefa ati ton ba ti wa ni ipo no ma n se orisirisi to je pe awa je ki eto ọrọ aje wa ko da gege especially ninu oro subsidy yen tori mi o fe ka kuro lori oro ibi te ta akori oro ta n so lori afefe leni tori gbogbo agbaye lo n bo wa pe oro yiyo owo epo kuro ni iranlọwọ epo eleyi ton pe ni subsidy kuro pe boya ohun lo fa gbogbo
0: inira
1: rukerudo ni inira ní ìgbà tí wọ́n bí irú àwọn ìyá gbọ́njúbà náà ni pé àìlúléo ṣùgbọ́n nínú rẹ̀ náà ni nàìjíríà máa ti ń gòkè nínú rẹ̀ náà la máa ti ń ṣe oríṣiríṣi tó jẹ́ pé adẹ̀ ń lọ sókè nàìjíríà wọn gbẹ̀yìn ṣùgbọ́n ní pàápàá àwọn governors tán sọ pé wọ́n tán ti wá ń rí owó sí tán lè san salaries gẹ́gẹ́ bó ṣe sọ lákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ó dẹ̀ ń trickle down sí ọ̀dọ̀ àwọn ènìyàn ṣé emi bayi ka fi Tondo State example gomina wa Dr. Lucky Orimisan Ayedachi wa o se ibi gba ti mo kin to wa po lekan ibi ta ti ton ti se flag off fun overhead bridge to kuro lati Adegbola ta lo pada ti pade Paris Omeja ni Akure to je pe overhead bridge yen gba ti mo je chairman local government ni bi 30 years ago when it was still Akure North and Akure South to je Akure local government lati n ro pe o ye ki nkan be yen ko ti sele lakure sugbon this is the time now to wa nsele tori governor ri owo lati fi le se ni ti o ba si owo ko si nkan ton le se ni Akure overhead bridge kan to wa ni eleyi to wa ni bi oja oba ni bi mosalasi yen ti gbogbo aye mo ni Akure ṣugbọn today ati ri overhead bridge eleyi to wa ni Yarugunle ati ti ri kan ba to ma bere to je pe nkan ri bi to de nkan ri bi ti overhead bridge ton lo flag o ti governor flag of lane yen flyover yen nkan to ma ba wa si Akure e ri pe traffic Akure ti commissioner to so pe on daily basis 6,500 traffic vehicles pass through Adesida Road to them in Greenlock. Gbogbo yi lo je pe true pe more money to WhatsApp o awon gomina not fi le
0: lo je kan le ra ile se awon le order.
1: So en to ba se wa dide bayi to wa so pe kan wa da subsidy pada mi o ro bi o ye kan bere lowo enu pe se ko si beje ko se kan mi because
0: ṣugbọn ṣugbọn pẹlu
1: oníkálukú won sọrọ ni bi ọdun kẹta sí ọdun kẹrin sẹyin pe oníkálukú lo sọ pe tin ba ti de be o subsidy is gone na lohun na ma so
0: honorable tetubi mo fa bere pe se nti atiku to se nso nsin ati n to so tele tele a je pe se ki se pe o fe jo pe o kan fe ton awon orile de Nigeria lodun 2023 nigba na lo
1: ati se mo pe asiko campaign ti bere so orisirisi ni awon loselu ma so to ba ti da igba campaign to ba je pe awon omo to ba je pe o de bi ele ti je pe won pe ni bi town hall meeting abi open meeting abi open debate ni se lo ye ki wọ́n jẹ́ kí àwọn Nigerians bèrè lọ́wọ́ ẹ̀ kan play video àti audio àti gbogbo ìṣe tó ṣe sọ ní 2022 pé òun á yọ subsidy tí Tinubu sọ bẹ́ẹ̀ tí òbí sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé Tinubu ló wọlé tó dẹ̀ ṣe now ká play báyìí pé ok kí ni nǹkan tó wá rí báyìí o then ká wá tún gbé padà sí eléyìí tí mo sọ pé ìtàn ìtàn subsidy káwo ìtàn subsidy káwo bí Nigeria ṣe fair during the subsidy regime àti ìgbà tí subsidy ò sí káwa kọ̀mpìlá káàdẹ̀ ni pé kán àdírẹ́sì wa lórí ìyẹn ni bá jẹ́ the best thing for wa as a country.
0: ṣùgbọ́n ẹjẹ́ ká wo tí ó bá tiẹ̀ jẹ́ pókè o bóyá lọ́la ká tiẹ̀ láti kó Abubakar bá tiẹ̀ wọlé lọ́dún 2027 tó dá subsidy padà ǹjẹ́ ìyẹn ó máa tó láti mú kí oúnjẹ kó wá fún àpẹẹrẹ báyìí bóyá ẹrú búrẹ́dì tó ń tà ní 1,000 naira kó padà sí 100 naira àbí 200 naira fún búrẹ́dì tó ń tà ní 1,000 naira àbí kí owó tẹ́gísì ní ìgboro Àkúrẹ́ tó ti ń di bí 300-400 àwọn ibi kankan kó wá padà sí 50 naira tí wọ́n ń gbé láti roadblock sí ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Ok ṣé ngbà tí wọn bá dá subsidy ẹ má bínú olótùú pé mo fẹ́ fi ìbéèrè dáhùn ìbéèrè yín ṣé nígbà tí náírà wa tó jẹ́ 1,400 sí dọ́là báyìí tán bá dá subsidy padà tó wá padà sí 2,000 ṣé ìgbà yẹn lówó ráìsì máa wá sílẹ̀ ṣé ìgbà yẹn lówó epo máa wá sílẹ̀ ṣé ìgbà yẹn lówó búrẹ́dì máa wá sílẹ̀ kò rí bẹ́ẹ̀ economics ò rí bẹ́ẹ̀ yẹn ọrọ̀ ajé ò rí bẹ́ẹ̀ yẹn sà ti law of supply and demand especially for let us use as the dollar as an example law of supply and demand to wáyé fún deregulate in the forex market àti banking industry tó jẹ́ pé oníkálukú lè ra dollar ní iye tó jẹ́ pé kò àti kò sí black market dollar mọ́ náà o abẹ́ tún gbọ́ black market dollar mọ́ kò sí mọ́ oníkálukú tó bá ń ta dollar ní normal rate bí 1,350 pátápátá tó wá máa déta kò lè ju 1,357 kò lè ju 7 naira difference. Wọ́n tẹ́lẹ̀ wàá sì sọ bí almost 200-300 naira lé lórí per dollar ko to le ri dollar yo kan so en to ba so pe ohun pe boya owo je abi gbogbo kini e ma wale si to so pe la to roke o le lo nbo oro reserve wa lo nso yen o mi pe o fe kire reserve wa ko bo si la sisa le pada ka ba to ni reserve mo ka to ba batu pelu debt repayment and debt servicing you know tori gbogbo kini wa lo ro mo oro subsidy then kgbt ti boya awon new set ni aba awon old set to nse gbt subsidy yen gba yen bo ko wa tun pada wa abi ka tun wa e ka tun ma ri ko ra mo bo se wa te po tori gba subsidy e sa ri mo pe ko se ko a ri ra iwo bayi ko sile ko sasa nile ko tu wa wo bayi to je pe tele o ti pada sasi ko to je pe won ma n pe eyan àwọn attendants báyìí nílé epo wọn máa ń pè èèyàn látijọ ni tó mo ṣiṣẹ nílé epo rí a máa ń pè èèyàn ní tá máa ń bẹ àwọn èèyàn pé má bọ̀ lọ́dọ̀ mi báyìí ó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ìgbà tí subsidy wà ó sókọ̀ mi ṣe ni a máa tó ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta èmi pẹ̀lú ẹ̀ ti pàdé nílé epo rí.
0: ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wò báyìí pé tí Atiku Abubakar bá tiẹ̀ ní wọ́n máa dá subsidy padà níbo gan ni owó yẹn tó máa fi máa san subsidy yẹn níbo ló ti máa wá.
1: Àwọn question tí a máa béèrè lọ́wọ́ wọn nìyẹn ṣùgbọ́n tó bá ní kí èmi dáhùn gẹ́gẹ́ bí àṣírí owó máa ní inú reserve wa náà fẹ́ lọ sí tó bá dẹ̀ ti lọ sínú reserve wa owó wa sí dọ́là a tún price padà bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: Ṣùgbọ́n níbi
1: then the reserve wa lọlẹ̀ then Nigeria tún da oil dependent economy again àtúbẹ̀rẹ̀ sí borrow àtúbẹ̀rẹ̀ sí import àtúbẹ̀rẹ̀ sí export wa tàbí tó ti ń gbé pẹ́lí díẹ̀díẹ̀ àtúpadà sí consumption economy we are more moving out of consumption to productive economy díẹ̀díẹ̀ ìlọ kìí ṣọjọ́ kan nǹkan tó ti bàjẹ́ fún bí ọgbọ̀n ọdún jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn now somebody is there now only will power. If there is anything tinu mi dun si ju ninu president tinubu ni pe o ni will o ni political will lati se oro yen bo se wole loje to so pe something is gone oh it takes a man of courage en to ba ni igboya lati le se iru nkan be yen igba ijoba orogun gan tele to je pe won so pe ti bo ta dan of rule ko won o le se ṣugbọn ka dupe lowo olorun pe a ni president bayi to moye to mo nkan to se to je pe o ni will power lati se you know ti awon eyan ti awon latako banki orisirisi to so orisirisi asiko tun won lati so niyi ṣugbọn eje ma bere question lowo won iru question te bere pe okay ta o ba da subsidy pada ibolo ti fe ri so ibolo owo yen ti fe jade
0: ṣugbọn mo ranti pe
1: ṣugbọn to ba ni kemi dahun won fe pada sinu reserve wa ni
0: tabi
1: ta ba pada sinu reserve wa ka to bere si import ka ma tun le produce mo pada si consumptive consumption economy.
0: Mo fẹ́ bèrè ìbéèrè ó sáré wá sọ́kàn mi nítorí mo rántí pé níbi oṣù mélòó kan sẹ́yìn èmi àti senator Tayo Omotayo Alasio Adura jọ ń nífọ̀rọ̀wérọ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo rántí pé wọ́n sọ fún mi pé ẹ ṣàmì pé nígbà náà ní ayé Buhari mínísítà ni wọ́n lórílẹ̀‐èdè wọ́n ní nínú ìjọba wọn nínú ìjọba yẹn gbà yẹn ni pé wọ́n máa lọ tẹ owó míì tuntun láti fi san subsidy yìí wọ́n tún máa lọ ya owó lóṣooṣù ó ní iye mílíọ̀nù dọ́là tán lọ ń yá lóṣooṣù láti fi san subsidy lórí dọ́là kí dọ́là náà ṣé kì í

0: lọ́wọ́ anybody tó bá sọ̀rọ̀ subsidy báyìí tóun fẹ́ dá padà ni pé question yẹn very valid pé ibo lẹ ti fẹ́ rí owó tẹ fẹ́ fi san kó sọ fún wa tó bá tẹ fi san for the first 6 months kó bá tẹ sọ ọdún kan kó bá sọ ọdún kan kó wá sọ iye savings tó ta ti save yìí ti president àti tó ti save ní orí subsidy kó wá sọ iṣẹ tó ṣe máa save ẹ àbí ibi tó ti fẹ́ rí dápadà àbí ibi tó fẹ́ àwọn gómìnà tó ń rówó gbà sí yẹn iye tó bá iṣẹ tó ṣe fẹ́ dá wọn padà sí ṣé kí gómìnà government state government bíi 27 kan má tún rówó oṣù san torí situation tá a wà nìyẹn kí subsidy tó lọ àbí kí state government má rí owó ṣe infrastructure situation tá a wà nígbà yẹn nìyẹn ká máa import gbogbo nǹkan situation tá a wà nígbà yẹn nìyẹn kí dọ́là wa kó jẹ́ 2000 sí kí náírà wa kó jẹ́ 2000 di dọ́là situation tá a wà nígbà yẹn nìyẹn so ṣé ó fẹ́ ká padà sí situation wọ̀nyẹn ni lẹ́yìn ilé epo tá a bá débẹ̀ ká tò fúnjọ́ méjì mẹ́ta ká wá rí epo rà ṣé nǹkan tí wọ́n fẹ́ ká padà sí nìyẹn question tẹ́ bá béèrè lọ́wọ́ wọn nìyẹn sà.
1: ọ̀dà ṣùgbọ́n irú eléyìí irú ewu wo ló ṣeéṣe kó ní àbí ìjàmbá wo ni olú ìlú yẹ kó ní fún àwọn refineries àwọn iléeṣẹ́ ìpọnpo tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà tó wà lórílẹ̀-èdè nàìjíríà nítorí ṣàmì pé tán bá yẹ kó wọ́n gbé epo wá láti òkè òkun ni wọ́n á san subsidy lé lórí ṣùgbọ́n epo tán wá ń wà tán ṣe tán fọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣàtúntò tó ṣe ṣe ni àbí irú ìjàmbá wo ló ṣe ṣe kí ilé kó mú dé bá àwọn refinery tó ti irú refinery Dangote àti àwọn refinery míì tó ṣe tó ń ṣe lọ́wọ́ tí wọ́n sọ pé kò ní pẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́.
0: ẹ ṣe olóòtú inú mi dùn pé ẹyin fúnra yín gan lẹ sọ gbogbo àwọn kinní wọnyí jáde nígbà tí subsidy ti lọ báyìí ni Dangote máa dìde àwọn modular refineries kan náà máa tètè wà tó ń produce epo wọn máa ti ń fọ epo ní orílẹ̀-èdè wa import epo wa sí orílẹ̀-èdè yìí refined petroleum ó máa ti kéré kò má dàbí ti tẹ́lẹ̀ mọ́ ìgbà tó ń import epo ló tó ń subsidize ẹ̀ òun la àmàrépò òun rà nílé epo báyìí a máa ti ń rira sókànmí a máa ti ń rira àmàkíù mọ́ báyìí dọ́là wa tá dọ́là ò máa pa ẹgbẹ́ ẹ̀mí èèyàn báyìí reserve wa máa ti ń lọ sí òkè sí gbogbo kí náà ẹ̀ lẹ́mọ̀ gbúdọ̀ wo sókànmí tá a bá sọ pé a fẹ́ sòótọ́ ṣùgbọ́n ìkọ́lé tí refinery àti gbogbo kí náà ó mì pé ẹnìyẹn fẹ́ kí refinery yẹn tún kú padà kí Dangote kó gbá wọlé kí àwọn modular refinery san ti wà tán ti ṣiṣẹ́ nǹkan má tún ṣiṣẹ́ mọ́ nǹkan tí wọ́n sọ fún wa nìyẹn pé a gbọ́dọ̀ pàṣẹ sí pre 2023 gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn tá à ń rí ta fojú wa rí bí ìṣe tèmi pẹ̀lú ẹ̀ ṣe ń pàdé nílé epo báyìí ká tún padà máa pàdé nílé epo ká tún máa dúró síbẹ̀ fọjọ́ méjì mẹ́ta. àbí ẹṣẹ àbí olótú jẹ́ bèrè pé nǹkan lọ́wọ́ yín jẹ́ tún rí black market ilé petrol.
1: mi fẹ́ rántí o.
0: láti bí ọdún kẹta báyìí ǹjẹ́ rí black market petrol ǹjẹ́ rí black market dollar kò sí. it's as a result of the pé wọ́n ti remove subsidy ní gbogbo kìnìún ẹ̀ fi kúrò. ẹ rí i pé àwọn ìwà kan ti wà tó jẹ́ pé àwọn kan ti wà used to ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọkọ̀ ya yẹn ẹ rí ilé epo bíi mẹ́rin tátò tẹ̀léra wọn ní ilé epo ṣùgbọ́n láàárín ilé epo náà lẹ̀ ti rí tán ta black market táwọn èèyàn gbé kẹ́ẹ̀gì dání tá máa tà ní títì ṣùgbọ́n ẹ lọ báyìí bóyá ẹ máa rí irun wọn mọ́ so gbogbo kinní wọ̀nyí ló jẹ́ pé a gbúdọ̀ gbé yẹ̀wò ká máa wò dáadáa pé kí ni ẹni tó bá ń bá a sọ̀rọ̀ subsidy by show me well for Nigerians.
1: ọ̀dà fún ètò ìdìbò 2027 ǹjẹ́ irú àwọn èèyàn bíi Atiku Abubakar Abiru Peter òbí wọ̀nyí tó ń sọ irú àwọn ọ̀rọ̀ ǹjẹ́ wọ́n ṣe ǹjẹ́ wọ́n jẹ́ àwọn èèyàn tó tí ó ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè gbẹ́kẹ̀lé fún ìlọsíwájú orílẹ̀-èdè.
0: ṣàbọ̀ pé àsìkò òṣèlú ni sọ́kọ̀mí nínú ẹgbẹ́ tiwa APC ẹni tí a lè gbọ́kànlé ni babawa Ahmed Bola Tinubu tó jẹ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́ ẹni tó bá sọ pé òun lè ṣe bẹ́tà ẹ̀ kó mú alternative wá kì í ṣe alternative pé a máa dá owó epo padà la fi lè gbẹ́kẹ̀lé anybody sa kò sí ẹni tó bá sọ ní Nàìjíríà pé nǹkan tá a ti kọjá tá a ti gbé sẹ́yìn ta de ti balance ara wa lo ta ti adjust siri sabo ati lo oke ti o si ki mo ni le epo to ni bi ni to je ko sele ni before 2023 to

ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ó tún dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Ọláyẹlé o, ìbò sí o, ayédorí kodo èmàmà yémi tó. Ìbí ayé mi lọ o, èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ròyìn ó níbi ayé ló ní òkùnkùn yẹ nìkan. Bàbá ń fọmọ gúnṣẹ, àyà ń ṣekú pọkọ. Bẹ̀m̀bẹ́ ròyìn oníṣègùn ìṣepáyé ti ń lọ sópin rèé. Bẹ̀m̀bẹ́ ròyìn onítọ́jú ìwà rẹ̀ ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ òun. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jálẹ̀ bí àpò òyèrè. Àwọn ròyìn àgbọ̀ sí fìlà, àgbọ̀ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bara wa, a fi ń kọra wa lọ́gbọ́n ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Òye ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ròyìn ọ̀hún bóye tí ń jáde káwọn mú wá lọ́kàn kejì. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ ẹgbọ́. Àwọn ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà fi kélé òfin pé ọmọ ogún ọdún kan tí ó jẹ́ ọmọ onísùmọ̀mí ò ní kó àwọn nǹkan ìjà fáwọn tó jẹ́ onísùmọ̀mí nípínlẹ̀ Bọ̀nú tí tó ń ṣèrànwọ́ fún wọn. Àwọn ikọ̀ ọmọ ogun Operation Adinkai ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin pé ọmọ ogún ọdún kan tó jẹ́ ọkùnrin ní ṣe ni ó ní kó àwọn nǹkan eléyìí tí wọ́n ń lò ní kó fún àwọn tó jẹ́ ikọ̀ onísùmọ̀mí nípínlẹ̀ Bọ̀nú. Afurasí ọ̀hún ni wọ́n pòkọ rẹ̀ ní Muhammad Haji, èyí tí wọ́n mú ni àná òde yìí lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò fínífíní lójú ọ̀nà ní Mandagariu. Ìròyìn fi ẹni wípé ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò Zagazola Makama ó ní wọ́n fi kélé òfin gbé afurasí ọ̀hún látàrí olóbó èyí tó ta wọ́n pò ló ń kó àwọn nǹkan fún àwọn tó jẹ́ onísùmọ̀mí ọ̀hún. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Mọ́ gba ìpínlẹ̀ Edo lọ. Àwọn ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé ọmọ ọdún mọ́kànlélógún lórí bá ṣe fẹ̀sùn kan pó bọ́ ọmọ kékeré lájọṣepọ̀ nípínlẹ̀ Edo. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ló ti fi léde báyìí wípé ọwọ́ àwọn ti bá ọkùnrin afurasí kan tó jẹ́ ọmọ ọdún mọ́kànlélógún tó ń pòkọ̀ rẹ̀ ní Innocent Emmanuel tó jẹ́ pé kò wà Innocent rárá lórí bí wọ́n ṣe ní wọ́n fi ẹ̀sùn kàn án wípé ọba ọmọ ọdún mẹ́jọ ọba ní àjọṣepọ̀ nílùú Benin. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ẹnà Ikodem nínú àtẹ̀jáde tó fi ìtàn ti ní ọwọ́ ba afurasí ọ̀hún látàrí bí wọ́n ti wá fi ẹjọ́ sùn lórí ìfipábánilòpọ̀ náà. Wọ́n ní ńṣe ni àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n gbọ́ sí ọ̀rọ̀ pé afurasí ọ̀hún ni ló mú ọmọ kékeré náà ni ló ń ba alájọṣepọ̀ nígbà tí àwọn òbí ọmọ ọ̀hún tí wọn ò sí nínú ilé. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ ẹ̀túngbọ̀. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Láti ìpínlẹ̀ Bauchi òun náà leléyìí ti ṣẹlẹ̀. Ọkùnrin kan ọmọ ọdún 25 òun ni wọ́n ti gún pa látàrí wípé wọ́n ní ìjà ọbẹ̀lẹ̀ láàrin àwọn méjì nípínlẹ̀ Bauchi ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti fìdí ikú ọkùnrin kẹni ọdún 25 Muhammad Musa
na ti fi mule bayi ni agbegbe kan ti won pe ni Bayambata nipele Bauchi gege bi en to je alukuru ile ise olopa Nafiu Habib to fita oni isekupa ni ohun lo waye latari ede ayede to bele laarin ologbe ohun ateni kan tan poko ni Abubakar Abdullahi ne ekun na ninu atejade ohun ti won wa fita loni ile ise olopa ni won ti soro asuyan lori iroyin ti won gba ohun lori isekupa ni ele to je pe o waye bakan na ni alukoro ile ise olopa ohun lo tun fi lede wi pe iwadi eye ti won se o fi han wi pe ija ohun lo bele laarin Abubakar

0: àwọn tí ń ta ó ṣe èsì àtàwọn tí ń ta rìtẹ́ ń tà wá lọ sókótó rèé o lákòóso kòtò wa lákúrẹ́ olóye mẹ́kùn fún ẹgbẹ́ni tí ń ra rárá tún tà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ìrànràn àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe rárá tún tà tí wọ́n fẹ́ ra oasis ẹ máa bọ̀ ní wìtìwìtì ní family arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o family arena wà ní onis building opposite mobile bank adesida road àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ́ẹ̀ ní dojúkojú first bank after texaco bí ẹ bá lọ sí ẹ̀sọ́ lákúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 family arena iléeṣẹ́ tọ́pọ̀ mi ò kì í yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
1: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ó gbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ òyìn ní pápápá ọ̀yẹ́ ẹjẹ́ ń tún sáré mu wá ń pápápá àwọn agbébọn jí ọba àlàyé gbé àtìyàwó ọba àlàyé kan tó fi máwọn míì nípínlẹ̀ kwara ìṣe ni èèyàn bíi mẹ́wàá tí wọ́n jẹ́ afurasí ajínigbé ìní ìròyìn fi ẹni pé wọ́n ti jí ọba àlàyé kan ìgbìní ìlú ìgbẹ́sì àti àwọn míì ni wọ́n ti jí wọn gbé báyìí níjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ kwara ẹni obìnrin kan náà tí wọ́n pè ní ìyá àyọ̀ká tó jẹ́ ìyàwó baálẹ̀ kan ní ìlú dabu ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ni wọ́n tún jí gbé lọ ìṣe ni ìkọlù ọ̀hún òun lọ wáyé ní apá ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ìpínlẹ̀ kwara ìláìwo ti bí ó ti jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun wọn wà ní ojú ọ̀nà òmùaràn níjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀dùn ìwé ìròyìn this day òun ló gbé jáde lọ́sàn-án òní ọ̀yá mo tún kó ń bẹ̀ ìròyìn eléyìí láti ìpínlẹ̀ delta àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbé obìnrin kan èyí tó jẹ́ pé ó ń ta ìbọn ìpínlẹ̀ delta léleyìí náà ti ṣẹlẹ̀ àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ delta náà ti fi kélé òfin gbé afurasí obìnrin kan tó jẹ́ ọmọ ọdún 28 tí ó ń ta ìbọn happiness clifford olóko rẹ̀ afurasí ọ̀hún ni wọ́n mú ní àgbọ̀ ní ìjọba ìbílẹ̀ gúúsù ìka ní ìpínlẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi léde wípé àwọn bíi nǹkan ìbọn bíi mẹ́wàá àtàwọn ọta ìbọn ni wọ́n rí nínú ibi tó kó pamọ́ sí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá bret edafi ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ náà àtẹ̀jáde tó fìta nílùú wọrí ìwé ìròyìn daily post olóògbé jáde lọ́sàn-án tòní ọ̀yá ìlú ìbàdàn iná ọmọ rárá ó jó ṣọ́ọ̀bù tó tóbi 100 níye àwọn dúkìá eléyìí tó wẹ̀ tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ló ti pàdánù sínú ìṣẹ̀lẹ̀ iná ọmọ rárá kan eléyìí tí ó wáyé ní ọjà ọ̀ráyàn nílùú ìbàdàn ní apá ìlà oòrùn àríwá ìpínlẹ̀ ọ̀yọ́ ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n fi ní àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta ẹ̀wọ̀n ẹ̀ṣọ́ ara àti àga tó fi máwọn aṣọ àtàwọn nǹkan míì òun ló jóná gaugau ìwé ìròyìn nigerian tribune òun ló gbé jáde lọ́sàn-án tòní mò ń tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ òun gbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn mò ń tún tajú kán rí ìròyìn kan ní pápápá ọkùnrin kan ló ti rẹ́wọ̀n he lórí bó ṣe jẹ́ pé ó bá fipá báyàn lájọṣepọ̀ ẹ̀wọ̀n ọdún 12 ni wọ́n fún un ọkùnrin kan ẹni 30 ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n ọdún 12 báyìí lẹ́yìn tí wọ́n ní ó fipá bá obìnrin kan ọba alájọṣepọ̀ ó tún ba ẹlòmíì ìṣe ni ó tún ṣe ìwà láabi sí obìnrin míì nígbà tí wọ́n tún fún un láàyè tí wọ́n ti gba onídùúró rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú ọ̀la olùkan isola adébọ̀dé iná ọwọ́ ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ pé kò tiẹ̀ bójúmu rárá ni ṣùgbọ́n ní ṣáájú náà ti kọ́kọ́ fún un ní náà ti gba onídùúró rẹ̀ lórí ìwà burúkú eléyìí kan tó kọ́ wù tẹ́lẹ̀ kó tó wá di wípé ìgbà tó wà ní tí wọ́n gba onídùúró rẹ̀ ọ̀hún lọ́ba tún lọ tún bá ẹlòmíì ó tún ba alájọṣepọ̀ ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní òun gbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ borno ló ti fipá rí ìròyìn kan tí wọ́n ń gbé kiri lórí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ èyí tó ṣe àfihàn ọmọbìnrin méjì ibi tí wọ́n ti ní wọ́n nà wọ́n bí ejò àìjẹ ní islamia ní iléèwé islamia school ní maiduguri níbi tí wọ́n ti ní wọ́n fi ìyà tí wọ́n fi ń jẹ wọ́n o nínú àtẹ̀jáde kan èyí tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá

0: so eja ma lo e ma binu iyoku yo tun di ola lagbara lowo olodun ta tun ma pade lori ibe nbe royin ope yemi jo oda na lo ko temi jo o gbona no tutu leyin be nbe royin
1: iwe aso lewe owo ikeko egbona ibusun ko
2: iya mi iru ibusun ti mo su ti nile ati sade ni mo fe o muka
1: o tun na awon na ni jare ba se seto ba won mo wa se ma pada sile iwe won ero ti wi pe omo to pa sunu alaafia o di dodo ko pe gede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati ja fafa ninu eko won no ibusun muka fun awon akeko laayo loni
3: Muka, adding comfort to life since 1959.
4: Bazo, Olorun ajarogo aisan.
5: Moki onile moki alejo ani faisan lo gba. Oruko ti emi ni Babangana ti gbogbo aye ma pe ni Baba Kerewa, Alase ati Oludari Stand Action Koboko. Eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja. Kan si mi
6: ni iwaju Continental Guest House, Nepa, nilu Akure.
5: Phone number mi 081 64 12 277 lekan si 081 64 12 27 77.
7: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ́ ọlọ́mọ ọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
6: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 081 64 12 277. Egunjẹ egun òṣàjọ òṣà ògùn tèmi ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
6: Mo wà níwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081 64 12 277 081 64 12 277. Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ má fi dẹ́gúnlá. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́ jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá tiri pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kan sí mi
6: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi. Phone number mi 081 64 12 277 081 64 12 277.
7: 27777 agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun tetele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton atupara si bo se nse ni ruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to ni le a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki nse yi a ki nse ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re oni o se wa itoju olomo okunrin nikan soso oni mo nse kon si mi
6: ni iwaju Continental Guest House NEPA nilu Akure
7: phone number mi 08164122777 le kan si 08164 12 27 77

0: kale gbogbo bi abi amagidi te ngbo mi akanse eto ni yi to je wi pe te ba gbo tan e pada dupe ni o papa julo gbogbo eyin te ti lomo to ti se wa he ka ti neko pelu gc ti won o si rona abayo lati wole si university kankan oya e fiti bale ke gboro ta le jo pataki mi yi fe so oya alejo mi e ba daruko yi fun gbogbo awon eyan wa ke si so ile ise ile te nsoju fun
1: e se gan ni olotu oruko mi ni mrs jemine mo je aseju ile iwe st albans university college to kale sin number 17b
2: ijero street ijapo estate ni akure
0: ile eko st albans university te nso yi kini won fi awon omo ro nle
1: lakoko na a fe tupe lowo awon obi ati alagbato ti won ni igbagbo ninu wa ti won si ran awon omo won wa si ile eko st albans university college agbe ile eko yi kale fun awon omo ti won ti setan ni ile eko girama ti won si fe tesiwaju lo si universities ile eko st albans university college in se a level programs bi Cambridge International, JUPEP ati IGMP. Eyi ti omo le lo lati lo si universities ni 200 level directly.
0: Ki wa ni anfani ti nbe ninu awon eko meta ile ite ti daruko won yi.
1: E seun lotu. Omo to ba setan lodo wa ni ile iwe St Albans University laarin osu mesan si mewa ni anfani lati darapo mo awon akegbe won ni ipele keji ni university. Omo to ba setan lodo wa ni ile iwe St Albans University ni anfani lati se daada ju awon akegbe won lo nitori pe a ma fun won ni eto eko to yanranti ni ile iwe wa. Eyi se ma ran won lowo lati darapo mo awon akegbe won ni university ni 200 level directly.
0: Ora ki wa ni tiyin fi yato si tawon to ku
1: lakoko ile eko St Albans je ile iwe ti o gba ase ijoba awon oluko ti o si wa ni ile iwe je oluko ti o dangajia ti asin fun awon akeko ni imeko ti o yekoro our teaching and learning method je ti igbalode and the one ni conducive learning environment anybody knows facilities fun awon akeko ti o ba wa lati ona jijin a ma nse igbaradi fun awon akeko wa eyi ti o ma ran won lowo lati se daada ju awon akegbe won lo nigba ti won ba de universities nitori pe a tun ma ran awon akeko wa lowo nipa kiko won English language mathematics and computer
0: kini awon nkan amuye ti eni ti o ba fe wole si ile iwe ti o ni iyen entry requirements
1: en ti o ba fe darapo mo wa ni ile iwe St Albans University College ma ni 5 O level credits ni esidonwo waec tabi neco
0: ibere kan ti o ma tawo tase inu awon eyan bayi ni ti oro owo ile iwe yin se ki se leyi ti yo kan yan legun eyin
1: olotu owo ile iwe wa opo rara ko ni kan awon obi ni egun eyin a si tun ba ki awon obi ma sanwo yi die die
0: gbogbo eni to ba wa nife lati darapo mo ile iwe yin a ona wo ni wo gba
1: omo ti ba fe darapo mo wa ni St Albans University College ko wa si ile iwe wa ni number 17B
2: Ijero Street Ijapo Estate ni Akure ti e ba ti wole lati Okejebu Gate e kan rara rin DS sale tabi ki e drive down wa si sale e ri second turning ni apa osi ki e ya sibe ti ba ti debe e ri patako ajiwe wa to wa nibe to n toka si ile iwe St Albans University College ni Ijero Street
1: number 17B fun ekunrere alaye tabi ibere e le pe awon number won yi 07033988200 lekan si 07033988200 tabi
2: 07030063992
0: ora ki n to yonda yin kini amoran yin fun gbogbo awon obi atalagba to pelu awon omo ilewe gan papa ti won wa nle ti won si n wona lati wole si university
1: amoran mi fun awon obi ati alagbato ni wipe ki won ma je ki awon omo won duro sile ma fi akoko sofo di igba ti esi jambu won ma dara e je ki won wa sodo wa ni ilewe St Albans University College lati wa se eko A level eyi ti o ma fun won ni anfani lati darapo mo awon akegbe won ni university ti o ba wu won lati se course to ba won lokun laarin osu mewa pere ni won fi se eko A level program yi ni St Albans University ti won ba de ti se tan won lo lati wole si university eyikeyi to ba won lati lo se course to ba won ni 200 level
0: to bo ti je on le ti gbon yen o lati le we St Albans University College Matthew Adekunle Oladiji loko mi te n pe ni ododo e ku kale
3: ona abayo lati wole iwe giga St Albans University
4: Eku dede woyi o eyin temi ni ilu Akure emi Femi Alagbo lo nkin o ni ona to gba isolo lo ni waju Democracy Park leyin Moshalashi Central Mosque ni ilu Akure ibe la wa nisin e ri office wa pelu sabodo nla tori gbagba ẹ̀rí ibi tọ́kọ Fẹ́mi Alágbó sí ibẹ̀ la wà. Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyàn tún jáde kí ló jáde kí ló gbà lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣàmàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọ́ lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra ẹranrun bí àwọ ẹyin mi kí ló ṣe é lẹyìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
5: Àwọn ọkọ̀ á ní pé kọ́rùn lágọ̀ọ́ra wọn. Àwọn ọkọ̀ á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn ọkọ̀ á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
6: Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Fẹ́mi Alágbó ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bá rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsínmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí máa bọ̀ ká fi fún ẹ ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní iléeṣẹ́ à ń retí yín.
4: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbó wọn kẹ́bẹ̀rẹ̀ nínú democracy park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbó ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo ní ilẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu state nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nà wá jàǹfààní Fẹ́mi Alágbó a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kọ̀ tẹ́ ní pé Fẹ́mi Alágbó aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbó kọ́ ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbó àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
7: Libẹ̀ libẹ̀ má fọwọ́ kọ.
8: ADABA 89 Adam.

0: beyond buildings.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
6: Chief Mrs.
7: Comfort.
6: Iye Ṣọlá Ọ̀tún.
7: Aya Jẹwọlé.
6: Ọmọ arógbòkun.
7: Sùnre.
8: Ojúmọ irọ́ ni o.
6: Tọ́ ọjọ́ kejì
7: oṣù kẹta
6: ọdún tá a wà
7: ni Màmá Dágbére Fáyé Òṣèyí
6: lọ́mọ 92 years
7: bí àlàkalẹ̀ ìsìnkú màmá ọtí lọ rẹ̀.
6: Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n
7: oṣù kẹjọ
6: 27th August 2026
7: ní àwọn ọmọ àti ẹbí
6: wọ́n lọ rẹ̀ gbé ara màmá gẹ̀gẹ̀
7: láti state
6: specialist mortuary
7: ìkàrẹ́ àkókò
6: wá sílé
7: wọn. Màmá yóò wà ní títẹ́ fún ìgbà ẹ̀kẹ́yìn
6: ìrọ̀lẹ́ ọjọ́ kẹyìn náà
7: ní ayẹyẹ àṣàyàn orin onígbàgbọ́ fún màmá
6: nílé wọn.
7: Bọ̀dé ìwà lóye
6: sùúrù ara mi
7: àkùngbà.
6: Ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ
7: 8th August 2026
6: ní ayẹyẹ ìsìn
7: àtijáde òkú fún màmá
6: ní St. James African Church
7: àkùngbà àkókò
6: ìgbéde agogo mẹ́wàá òwúrọ̀ 10 AM
7: lẹ́yìn èyí
6: ayẹyẹ mo gbẹ̀yìn arúgbó mi ìdájọ́ yín ohun ìrẹsì
7: yóò ṣẹlẹ̀ ní Kàsàgbùà
6: lórí pápá
7: Community Comprehensive High School àkùngbà.
6: Súnrẹ́ o màmá.
9: Ọmọdé àmì onígbọ̀njé
10: ọmọgbòkan
9: ọmọ funfun yagi mayẹka
10: ọmọ adíyàn tó kú
9: lóde àní gbagba
10: torí kọ̀rọ̀ yábù
9: àsẹ̀yìnwá àsẹ̀yìn
10: iná ọmọdé wọ̀nyẹ jẹun pa.
6: Ǹjẹ́
7: Chief Bayo
6: ọlọ́run mèké
7: dídá mi
6: onígbọ̀njé
7: ọfọkẹ́lẹ̀
6: àkùngbà àkókò
7: lólùkéde
6: gbogbo ẹbí.
11: Ǹjẹ́ òun wọ ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
12: Ẹ tẹ́tí gbọ́ ìkéde pàtàkì.
13: Àjọ tí ń tako ìwà ipá láwùjọ wa
12: nípínlẹ̀ Ondo ti ń bẹ lókè Ẹ̀dàkúrẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò òfin ìjọba tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2021 VAP law violence against person prohibition law. Ó ti wá di òfin àti èèwọ̀ wípé a ò gbúdọ̀ lo ọmọ nílòkulò ká fi ìbálòpọ̀ lọ ni lọ́nà àìtọ́ ká fipá bọ́mọ lò pọ̀ ó di èèwọ̀. Gbígba aṣọ oge lára ọmọdé ìwà ipá nínú ilé láti ọ̀dọ́kùnrin sí obìnrin líle ni síta lọ́nà àìtọ́ kíkọ olólùfẹ́ tàbí ìyàwó ẹni sílẹ̀ láì nídìí èèwọ̀ ni o. Dídábẹ́ fọmọbìnrin kò gbọdọ̀ wáyé mọ́ ká máa fi ìyà jẹ opó èèwọ̀ leléyìí. Tá a bá rí ẹnikẹ́ni tó hu ìwà ipá láwùjọ wa ẹ jọ̀wọ́ ẹ pé ìpè sí nọ́mbà yìí o 0800100010 lẹ́ẹ̀kan sí 0800100010. Ìjọba ìpínlẹ̀ Ondo sọ pé ìwà ipá láwùjọ wa ti di èèwọ̀. Ẹnikẹ́ni tó bá fipá bá ni lò pọ̀ ẹ̀wọ̀n gbére ni yóò fi ṣe fàjẹ́ o. Èrè ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sùn tó kù bẹ̀rẹ̀ láti ọdún méjì sí ẹ̀wọ̀n gbére. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ tí ń tako ìwà ipá lókè ẹ̀dà Àkúrẹ́. Ondo State Agency Against Gender Based Violence Òkè ẹ̀dà Àkúrẹ́.
14: It was some weeks ago that those storm mosquitoes bit you. I remember, and now the symptoms? See how you're shaking like a leaf in Harmattan, and your temperature too is so high. You've been quite dull and haven't been eating well lately.
15: It feels like malaria symptoms, but I cannot afford to be knocked down now. I have a lot on my plate.
14: Then let us treat it immediately.
15: You're right, but which anti-malaria do we use this time?
14: Not to worry. The pharmacist gave me Linsunate Soft Gel the last time I had malaria, and it was very effective.
15: In what?
14: Linsunate Soft Gel. Let me go get it.
16: Stop malaria before it stops you with Linsunate Soft Gel, a product of Lean Edge Pharmaceuticals Limited. Available in pharmacy stores nationwide. If symptoms persist after 3 days, please consult your doctor.

0: multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wewe bi won ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe panda paracetamol.
1: Ara mi asu orire. Ajọṣewọ oni baje.
2: Ojo na re bi anota pade l'office MTN ta ti ra simu wa akoko. Sugba ka ma paro o. O ṣọwọn lati ri iru ore ati alabaṣiṣẹ pọ bi ti e.
1: Abi o ọpẹlọpẹ MTN.
3: MTN is 25 years old.
4: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
5: Ṣade kù ṣe ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Àjọṣe máa ń gé tuntun, ẹyẹ dalẹ̀ sójú àgbàrá.
9: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé. Ní kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo. Dr. Láídé Adélàmí MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo. Àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi. Àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń là ń rọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekulé wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má fara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn máa pé 0803 847 0009 àti 07

0: 0803122359 0. Ó sì ṣe ká ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní Alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
1: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ẹ̀tọ́ ìgbéyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
4: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
6: 0707-484-3351.
7: CDKẹ, sọ́rí ẹ̀
8: àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn.
9: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ aṣọ dẹ́ran tó dùn yẹn lónìí.
8: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
10: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
8: Orúkọ ṣoṣo ló lè jẹ́.
10: Mamadou ni.
8: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró Mamadou ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadou wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadou lónìí.
11: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ kan sùn lọ ni.
12: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà, ẹ máa pe 0916062-6253. 0916062-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
0: On August 8, 2001, we made a commitment to our nation, a commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
13: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye they quick see.
14: Don't call me auntie.
13: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
15: Yes sir, now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything though. All the gas boats they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road, headline sponsor, Bet Power, GoTV. Love it.
8: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró Mamadou ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
7: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
12: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
8: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
9: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ aṣọ dẹ́ran tó dùn yẹn lónìí.
8: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
10: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
8: Orúkọ ṣoṣo ló lè jẹ́.
10: Mamadou ni.
8: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró Mamadou ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadou wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadou lónìí.

ètò tí ẹ fẹ gbọ báyìí o náà ló wá láti Diocese of Iduani Church of Nigeria Anglican Communion ètò yìí o náà ni a pè ní in such a time like this ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ bá wa kalọ

0: ami ase olorun ba mi maso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe wo fi nini la oni won tun gbe wa dedu awon maso gbogbo aso okun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma nawo le lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati ile ise alausa ventures
0: bo ti je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gburo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa n pa atoju oju laipe yi e de ipele osun lati toju opolopo awon eyan nipa oju
1: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
1: pelu ogun lodolo
0: ki la won te fe se toju gan
1: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: bo wa lele yi se rorun ijoba lo gbele yi kale ni abi aladani ile ise alausa na ni
1: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
0: bo lo si je pe lori oju o le yi ni e mu nbada lati ma fi siran lowo fawe eyan
1: a lona meji nkan ta mo na la n sise to
0: ojo wo ni ayewo itoju ti o
2: to yi ti n bere ni ojo thursday on the 27 ojo ketadinlogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidinlogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
0: ni eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu agba cultural center nilu akure ni afani yi yo ti waye won odidi ojo meji gbako
2: eto yi ti n bere ni ojo thursday on the 27 ojo ketadinlogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidinlogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
1: 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: iba ba n so n pa oju ki lawon nkan ti ma yo oju lenu
1: orisirisi nkan lo ma n yo oju lenu elomiin lati bi aikiyesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
0: ojo ba ma wa mi
1: lelomiin asidenti ori na
0: mo imi o ma wa pin imi o ma wo balabala
1: bẹẹni
0: imi o ma yọ bi efin
1: bẹẹni
0: imi o ma dabi ẹni pe nkan ta di
1: lorisirisi
0: imi o ma wo bi ẹni pe ko ri nkan baba to je nkan gba mi atoni o sunmo baba se sunmo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
1: pẹlu ogun lodolo
0: ẹgbẹ le fe fi se ni abijo abeya abesin
1: gbogbo eyan patapata la pe tọlọrun ba ti da ojumọ
0: le fe kan na o wa
1: lọkunrin lobirin lọmọde
0: lagbe ọfẹ le si pe gbogbo eleyi
1: bẹẹni ẹgbẹrun mẹta ni wọn fi gba fọọmu
0: owo fọọmu ni wọn san
1: bẹẹni 3000 naira peri
0: lẹyin ẹgbẹrun mẹta ohun èlò ni wọn o se ayẹwo
1: kò sí nǹkan kan mímọ
0: èlò ni wọn o se ìtọjú
1: ayẹwo ọfẹ ìtọjú ọfẹ ni
0: ìgbà aago mélòó lè tó yé ọmọ bẹrẹ lójoojúmọ
1: láti aago méje àárọ títí di aago mẹfà rọlẹ lójoojúmọ
0: wọn má sì ti dé tán gba fọọmu kò ní sanwó kankan
1: rárá papọ
0: ẹ sì ní ìṣe ìjọba lọrọ yín
1: iléeṣẹ aládàáni
0: ẹ já sí ibo lẹni ìtọjú yóò ti wáyé
3: ètò yìí yóò wáyé ní adegbenle ní ẹgbẹ a division nínú ọgbà cultural center nílùú àkúrẹ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ méjì gbáko
2: ètò yìí ti ń bẹrẹ ní ọjọ thursday on the 27 ọjọ kẹtàdínlọgbọn oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ friday on the 28 ọjọ kejìdínlọgbọn oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé
1: 070 60 47 80 37
0: ẹ bá ń tún pè
1: 070 60 47 80 37
0: àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí ẹlẹ́dùn àkọ́mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37
0: ẹ bá ń tún pè
1: 070 60 47 80 37
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
1: iléeṣẹ́ alausa ventures tó kalẹ̀ sí ìlú kánò
0: lábẹ́ dókítà
1: dauda kwande
0: ojú òní tì í sa orúkọ tí ga ti jẹ́
1: orúkọ tèmi ni dr maruf láti iléeṣẹ́ alausa ventures
0: a gbọ́ pé iléeṣẹ́ alausa ventures pé kánò ni wọ́n wà ẹ̀yìn ń sọ yorùbá bó ló ṣe jẹ́
1: bẹ́ẹ̀ ni sà yorùbá lè mi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ alausa ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́rẹ́lẹ́dẹ̀ẹ́ o àníwà lóòkùn ayé ẹ̀kú kan.
4: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ṣe ẹyẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje ayé òun ti ẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ ná ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba ti ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupa lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin se rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latu se yan o dupe lodo olohun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba

0: John Venn's 3-in-1 chocolate, enjoy instant goodness.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́.
4: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
5: Life is exciting on Adaba FM.
6: The Woman on Assignment show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti oluse lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ, àwọn obìnrin tí wọ́n jẹ́ opó.
7: Kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn.
6: Nípa àtìlẹ́yìn oríṣiríṣi. Ẹ̀yin obìnrin, ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana. Fún àlàyé, ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram, and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment. On our knees, we fight to win.
8: Ẹ kúlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment. Ṣé dáadáa ni mo bá yín ní orúkọ Jésù? Ọlọ́run kò ní gba Sàtánì láàyè láti gba àlàáfíà wa lọ. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ dára. Àyìn lógo nítorí pé ẹ ń gbọ́ àdúrà. Olúwa gba ọpẹ́ wa. Lónìí Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Ilé wa àfilé yín lọ́wọ́ nípa agbára ẹ̀mí yín. Olúwa gbélé wa ró. Tú ayé wa ṣe. Jẹ́ kí ayé wa kí ó máa fi ògo fún yín. Ẹ ṣe nítorí pé ẹ ti gbọ́. Ògo ni forúkọ mímọ yín. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Pastor Tolani Falana. À ń tẹ̀síwájú ní orí ìgbéyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì tí a máa wò lónìí la máa rí nínú ìwé Isaiah 45 verse 19. Isaiah 45 verse 19. Ọlọ́run sọ níbẹ̀ yẹn wípé òun ò pe ìdílé Jákọ́bù láti wá òun lásán. Tabáwo nínú Yorùbá Bible ní èmi kò sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ ní ibi òkùnkùn ayé. Èmi kò wí fún irú ọmọ Jákọ́bù pé ẹ wá mi lásán. Èmi Olúwa ni ó ń sọ òdodo. Mo fi nǹkan wọn ni tí ó tọ́ hàn. Look at that. TPT version so we pe I didn't whisper in secret. In a realm of darkness, I didn't say to Jacob's tribes, seek me in vain. I am Yahweh. I speak the truth and declare to you what is right. Olorun ko kin paro sa. Olorun ko kin paro ma. Mrs. Pastor, Olorun ko kin paro. Nkan le dabi eni wi pe ko ti korapo. Nítorí Ọlọ́run kì í ṣe magician, kò kì í ṣe abradakabra, àbí báwo ni mo rí tí wọ́n ṣe ń sọ. Tí Ọlọ́run bá sọ bẹ́ẹ̀,

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kalẹ̀ mo kí àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ̀ làwọn afin láti kàn ní Adaba FM 88.9 Àkúrẹ́ ilé ìlàrámọ̀ kínláwà. Ta ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ dànù níròyìn ṣáájú náà. Ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Mínísítà fọ́rọ̀ ètò ìròyìn ṣèkìlọ̀ tako ìpè fún gbídídá owó ìrànwọ́ orí epo padà. Ikọ̀ Mìíràn alábẹ́nu àtẹ́lu ìṣekú pa àwọn ẹran àti kíjí àwọn ẹran wọn gbé lọ nípínlẹ̀ Plateau. Gbajúgbajà eléré orí ìtàgé ní ògògó ló ti wọ káàlẹ̀ sùn.
2: Ìwé aṣọléwé owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná ibùsùn kọ.
3: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
2: O tún na. Òun náà ni jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọnu àlàáfíà ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrún jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Lọ ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
4: Mocha, adding comfort to life since 1959.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùdarí àgbà àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ ìpèsè lẹ́gbẹ̀ẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà, Oyetunji Ojo ló ti farabalẹ̀ yànnàná ohun tó ṣe àpèjúwe gẹ́gẹ́ bí àtúntò tó yanrantí àti àṣeyọrí tí ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe láwọn ẹ̀ka gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń báwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ Lábújá, ojú ọ̀hún ẹni tó tún jẹ́ adarí kan nínú ikọ̀ Swagga, ó ṣe àpèjúwe àwọn àtúntò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó ṣe àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló rọ àwọn orílẹ̀-èdè yìí kí wọ́n bójú wo àwọn ìlànà ètò ìṣèjọba tó wà lóde yìí, pé kì í ṣe ti ọ̀rọ̀ ìtọ́rajẹ́ nìkan, kí wọ́n tó máa wo àwọn àtúntò tó ti bá ẹ̀ka ètò ẹ̀kọ́, ẹ̀ka ètò ìlera, ètò ààbò àti ohun amáyédẹrùn tó fi mọ́ ìgbáyégbádùn àwọn aráàlú àti ìpèsè sálọ́pọ̀ yanturu. Olùdarí àgbà àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìpèsè lẹ́gbẹ́ ọ̀hún lọ́wọ́ sọ̀rọ̀ ìdánilójú àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú àlàyé pé eléyìí yóò ṣèrànwọ́ lórí ètò ààbò. Ẹni tó jẹ́ olùdarí àgbà tó ń rí àjọ ètò ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú APC fún ipò ààrẹ nílẹ̀ Nàìjíríà Abdulaziz Yari ló ti sọ̀rọ̀ ìdánilójú fáwọn orílẹ̀-èdè yìí wípé ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni yóò mú gbogbo àwọn ìlérí tó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ń pè fún sáà kejì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. Yari ló sọ̀rọ̀ ìdánilójú yìí nílùú Àbújá nígbà tí ó padà dé láti ìrìn àjò tó rìn níbi tí àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti wá kí káàbọ̀. Ó ní ẹgbẹ́ òṣèlú APC ló sì fara wọn jìn fún gbogbo àwọn ìlérí èyí tí wọ́n ti ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé òun nígbàgbọ́ nínú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé sáà kejì rẹ̀ kò ní yẹ̀. Bákan náà ni Yari ọ̀hún ló tún rọ àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n tẹ̀síwájú mímọ ṣe àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe kí wọ́n sì ṣiṣẹ́ lórí bí ẹgbẹ́ òṣèlú APC yóò ṣe ti wà ní ipò tayọdún 2027. Ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú APC fún ikọ̀ ìpolongo ààrẹ iná jẹ́ pé wọ́n kéde rẹ̀ lọ́jọ́ Sátidé tó kọjá yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe ti ń gbáradì fẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Adarí ọmọlé tó pọ̀ jù nílẹ̀gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tẹ́lẹ̀ Aliu Ndume ló jẹ́ pé ó ti rọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n gbájúmọ́ bí àṣeyọrí kí wọ́n gbájúmọ́ ọ̀rọ̀ àṣeyọrí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe pẹ̀lú àwọn ètò eléyìí tó jẹ́ pé ó là kalẹ̀ dípò mímọ túmọ̀ sọ̀rọ̀ àbí fẹnupalá lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ìdúmẹ̀ ọ̀hún tó jẹ́ ìkan ẹgbẹ́ òṣèlú APC ló ṣe àpèjúwe bí wọ́n tuntun pè fún ọ̀rọ̀ ìwé ẹ̀rí Ààrẹ Tinubu ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ò tiẹ̀ nítumọ̀ rárá. Ọ̀rọ̀ àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú alátakò kí àwọn náà kí wọ́n wá ọ̀nà àbáyọ sí àwọn ìlànà àti ètò tí ìjọba tó wà lóde ìgbé kalẹ̀ to si ki won si so fun awon mo lede Nigeria gan ohun ti won ni laka yi to yato fun to nwaye bayi ti won ba yan won indume oni Tinubu in lo ti ba gbogbo ilana ti gbedeke eleyi to le fi dije fun ipo are papa julo lori oro eto eko e to si ro awon egbe osilu alatako ki won jami ninu eleyi ti won gbe kiri Minister for eto iroyin nile ye Muhammad Idris lo ti se ikilo tako bi won se tin pe fun ki won da owo ranwo ori epo pada pelu alaye wipe iru igbese be o le tun ba awon anfani eto raje ti orilede Nigeria to ti ni o le baje to si le so orilede Nigeria sinu gbagba ipinija oda wa wo lokun ninu oro re to gbeta ohun loni ni Idris lo ti fi lede wipe yiyo owo ranwo lori epo o ti mu ki orilede ye kore owo to tobi trillion me dogun abo le naira laarin osu kefa odun 2023 si osu kejila odun 2025 o fi lede wipe awon owo ohun ni won fi se atileyin fun oro awon ohun amayederun eto abo ati wipe awon ipinle atawon ijoba abile gan owo ti won gba lososu o tun ti po si daada minister ohun lo wa se ikilo wipe dida owo ona wo ri eko pada o le se akoba fun orilede Nigeria to ti le mu ki epo ko tun wa di owon gogo tawon eyan mo wa kiri o wa ro awon mulede ye ki won se atileyin fun atuntun ohun pelu alaye pe awon anfani to ti waye lori yiyo owo ranwo lori epo ohun o ka si ara olori legbimo asofin agba ile Nigeria Godena Pabio lo ti dawo dunun pelu awon muslimi lorilede Nigeria ti kaakiri agbaye gege bi o se ti se ayeye ojo bi anabi Muhammad ki atola ko mo ba apabi ohun loro awon muslimi ki won lo akoko na lati gbadura fun alaafia isokan ati eto abo orilede Nigeria to fi mo ilosiwaju eto raje orilede yi bakana lo to kesi awon mulede yi wipe ki won ma ri daju pe won gbe ni irepo dun won gbe ni irepo ki won si ma forijin ara won ati pe ki won ma bowo fun ara won lai wo ti esin tabi eya eleyi ti won ba je olori legbimo asofin agbale yi ohun ko sa tun wa fi ipinu ilegbimo asofin kewa mule lori didabobo awon esin nile Nigeria ati sisona isokan to fi mo igba igbadun awon omo orilede yi bakan ewe ni ijoba orilede Nigeria nipasẹ minister foro abele olubomi to je ojo lo ti kede ola ode yi ti se ojo 25 osu kejo odun ta wa gege bi odun bi ojo isinmi lenu ise fun ayeye ojo bi anabi Muhammad ki atobala komo ba iko meti ala lo eka ti ipinle plateau lo ti fi esun kan bayi wipe awon onesunmo mi kan ni won ti seku pa eran won to tobi 14 ti won tun ji awon eran to tobi 29 ni won tun ji gbe lo ni ilu kan ni ijoba ibile Gusu Jos en to je alaga alaga egbe iko mi ti ala ohun Ibrahim Yusuf Babayo ino so eleyi di mimo wipe isele yi nlo waye nigba tawon Fulani ohun ti won lo ko eran ti won lo nje ko bakan na ewe lo fi esun kan wipe awon to se ikolu ohun ni won yin ibon si won ti won si seku pa awon eran won na be ni won tun gbe awon eran mi ni won gbe sa lo leyin ti awon darandaran ohun ti won sa ti won sa lo mo won lowo bakan na ewe ni won wa kesi awon iko ileto abo ki won se iwadi lori isele ohun ki won si ba won wa eran won ati pe ki won fi kele ofin gbe awon ti o sise laabi na won wa tun ro awon Fulani darandaran ki won fara balẹ ki won ma so pe awon fe mu ofin lo wa ara won alaga ebi oselu All Progressives Congress APC nipinle osun yi ni Tajuddin Lawa lo ti kegba jari bayi lori igbiyanju pe won gbiyanju kan lati tun da wahala sile lawon ijoba abile kaakiri ipinle ohun lawa nu atijade ti ofita lo ti ro gomina Ademola Adeleke ko ma lo awon eleto abo oro eto abo bo se ti ri bayi lati ma fi finro mo awon to je egbe alatako lori oro akoso ijoba abile bakana lukesi ijoba we pe ki won fi iwe ehunu ti won ba ri lori igbianju pe won fe se ikolu sawon secretariat ati awon ibudoko sawon iko eleto abo lati se iwadi lori e lawa ohun wa ro awon lapa ajo dss ajo abain labolu ki won tubo sokun ito abo yi dan dan lawon ijoba abile awon secretariat ijoba abile atawon ibumi lori bi oro oselu bo se ti wa ri wa paro wa sawon ara lo ki won fokan bale ki won si mo tele ofin bo se to ati bo se ye ba kan ewe o kire tan eyan marun lo ti gbe mimi latari wahala eleyi to tun rutu jade lori oro awon ton fe gba garage ni ikire nijoba ibile irewole nipinle osun awon eyan ohun to gbe mimi lati ri awon awako meta atawon aralu meji itaporogan ohun lobele nilu ikire nigbati awon ontaja ti onkaluku won ni kojo amaribi gbogbo ara logun e to onkaluku ti sobu ti won si nsa lo fun as ti won si nsa asala fun emi ara won wahala na nlobele nigbati ede ayede to waye laarin awon alakoso ti won mojuto

0: àpéjọpọ̀ fún àpéjọ tọdún 2026 yìí. Àpéjọ ọ̀hún òun náà ni wọ́n pe àkúrẹ́ ní ìdùnnú ayérayé, èyí tí wọ́n sì gbájúmọ́ ọ̀rọ̀ bí wọ́n sì ti ní ìdùnnú eléyìí tó jẹ́ pé ayérayé ni. Níbi ètò ọ̀hún òun lọ wáyé ní gbogi nílùú Àkúrẹ́, tí ó sì jẹ́ pé wọ́n ka ẹ̀kọ́ bíbélì ṣíṣe eré orí ìtàgé nípasẹ̀ ti bíbélì yìí ni Bible drama. Bákan náà ni orin wọ́n tún ṣe bẹ́ẹ̀, àwọn tí wọ́n kópa ń bẹ̀ ni wọ́n tún ní àfojúsùn lórí ọ̀rọ̀ bí ìgbàgbọ́ wọn yóò sì túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Akọ̀ròyìn iléeṣẹ́ yìí Olúbùnmi tó jẹ́ òjò, Ọlátúnjì, ó wà ń bẹ̀, ẹ mọ̀ bá wa ká lọ.
1: Ó lè jẹ́ ọ̀rọ̀ kékeré ṣùgbọ́n níní ìdùnnú tó lọ́jọ́ pípẹ́ ló ṣe ṣe kó jẹ́ nǹkan ìpèníjà láyé ta wà yìí. Ọ̀rọ̀ yìí gan ló jẹ́ àfojúsùn nínú àpéjọ agbègbè ìjọ ẹlẹ́rìí Jehovah ìṣirẹ̀ tọdún 2026, níbi táwọn olùjọ́sìn àtàwọn àlejò ti kóra jọpọ̀ láti lè jọ múrí okò sọ́ọ̀dúnrún lórí ọ̀nà àti wá ìdùnnú ọlọ́jọ́ pípẹ́ láti pàṣẹ ìgbàgbọ́ àtàwọn àmúyẹ tó nítumọ̀. Olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò ọ̀hún, Agbára Obi Bright, ẹni tó ṣàfàyọ ìwásù rẹ̀ nínú ìwé ìyìnrere Matthew orí 13 láti ẹsẹ̀ 14 sí 15, ló wá yànnàná pàtàkì ìdí tó fi yẹ kẹ́nìyàn ó ṣàwárí àwọn búrùjí ẹ̀mí eléyìí tó sodo sínú ìwé mímọ́. Ó jẹ́ kó di mímọ́ wípé ó ṣeéṣe kẹ́nìyàn ó ṣàwárí ìdùnnú ní tòótọ́ nípa kíkọ́kọ́ ṣàwárí àwọn búrùjí ẹ̀mí náà àti láti lè mọ gbé ìgbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti ṣe là á kalẹ̀ lójoojúmọ́. Alága ètò àpéjọ agbègbè náà Samuel Àjẹ́jẹ́ kò di mímọ̀ wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àṣàyàn àkórí tọdún yìí ni láti lè ṣe ìránnilétí fáwọn ẹlẹ́rìí Jehovah nípa ìdí tó fi yẹ kí wọ́n ṣàwárí ìdùnnú ní tòótọ́ nípasẹ̀ gbígbègbè ayé wọn bó ṣe tó àti bó ti yẹ. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣàkóso ètò àpéjọ agbègbè náà, Ọ̀gbẹ́ni Bello Olúrótìmí, jẹ́ kó di mímọ̀ wípé 2000 àwọn aṣojú tó pèsè síbi ètò náà ló nípa rere lára ìlú tó ṣagbátẹrù ètò ọ̀hún.
2: Àwọn ọ̀dọ́kùnrin bíi mẹ́ta kan, wọ́n ṣàkíyèsí pé àwọn èèyàn kọ́ṣẹ́ àwọn wọlé láti ẹnu àbáwọlé wa tó jẹ́ ńlá. Wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ níbí o, wọ́n rí pé àwọn yẹn fi àlẹ̀mọ́ àyà wọ́n fi síbẹ̀. Wọ́n ní káwọn wọlé láti wo nǹkan tó ṣẹlẹ̀. Ẹnìkan mú wọn kiri láti rí òṣèré. Ohun tó yà wọ́n lẹ́nu pé àwùjọ èèyàn tó pọ̀ báyìí lákòókò tá a wà yìí, láìsí ọlọ́pàá, láìsí sójà tó ṣọ wọn, ó yà wọ́n lẹ́nu láti rú rẹ̀. A sọ pé báwo ènìyàn Ọlọ́run ṣe rí nìyẹn. Inú wọn dùn láti rí, a sì mọ̀ pé ó nípa pàtàkì àti ètò dá lórí àwọn ènìyàn bákan náà.
1: Ọ̀kan lára àwọn aṣojú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìrìbọmi fún Adesoba Salem ni pé àpéjọ agbègbè náà ń ló ti nípa rere nínú ayé òun, o bó ṣe jẹ́ wípé ó ràn án lọ́wọ́ láti lè ronú jinlẹ̀ lórí ọ̀nà láti lè wá ìdùnnú ní tòótọ́ nípasẹ̀ Jehova.
3: Èmi náà fẹ́ ní ayọ̀ ayérayé, èyí náà sì ràn mí lọ́wọ́ láti pinnu pé màá fi gbogbo ìgbésí ayé mi sin Jehova.
1: Bí ètò àpéjọ agbègbè ìjọ ẹlẹ́rìí Jehova ṣírọ̀ tọdún 2026 sí tẹnubodò yìí, ìbéèrè tó sì wà ńlẹ̀ ni pé ǹjẹ́ ó ṣeé ṣe kí ohun ìní fún ènìyàn ní ìdùnnú ọlọ́jọ́ pípẹ́? Adégbòye Galani ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
0: Ó ṣe ń ṣeun Adégbòye Galani, ìròyìn tẹ̀síwájú. Gbajúgbajà eléré orí ìtàgé ni Taiwo Azan, tí gbogbo èèyàn mọ̀ sí Ògógó, ló ti wọ kalẹ̀ sùn báyìí, tí wọ́n sì sin ní ìlànà ẹ̀sìn Islam ní ilé rẹ̀ tó wà ní Ìlàró ní ìpínlẹ̀ Ògùn. Ògógó ọ̀hún ló gbẹ̀mímì lọ́jọ́ ìsinmi tó kọjá yìí, lẹ́yìn tí ó ti lo ọdún 84 lókè pẹ̀, lẹ́yìn tí ó bá àìsàn jẹjẹrẹ èyí tó ti wà ní ìpele 4 tó bá fínra. Àwọn ẹbí, ọ̀rẹ́ àtàwọn ojúlùmọ̀ ni ló kópa níbi ayẹyẹ ìsìn ìdágbére náà, eléyìí tí wọ́n ṣe fún gbajúgbajà gbajúgbajà eléré orí ìtàgé ni ọ̀hún. Lára àwọn tí wọ́n wà ń bẹ̀ ni Jídékù Sọ́kọ́, Fásat Balógun, Fétíà Williams àti Kọ́láwọlé Ajéyẹmí. Bákan náà ni eléré ni Kọ́dìrì ló tu pùrù sẹ́kún lẹ́yìn tí ó débẹ̀. Bákan náà ẹ̀wẹ̀ ni Taiwo Azan ọ̀hún, tí gbogbo èèyàn mọ̀ sí Ògógó, làwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí lórí ikú ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun àti mínísítà fọ́rọ̀ àṣà nílẹ̀ yìí Hanatu Musawa, bí wọ́n ti ṣàpèjúwe Ògógó ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó kó ipa takuntakun tó jọjú nínú àṣà ilẹ̀ Yorùbá àti sinimá àgbéléwò lórílẹ̀‐èdè Nàìjíríà. ogogo lo gbemi mi lojo isimi to koja yi leyin to ti lo odun 4 din ni adorin loke pe aisan jejere ni o ba finra ti won si sin ni ilana esin islam ni ile re nilu abinibi re ni laro ni ilu pinle

0: kò ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: My daughter, since I arrived this your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
6: Uncle, it's the new Vitafoam pillow top range.
5: Pillow top? You mean the pillow is part of the mattress?
6: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
5: Yeah, if they carry this mattress to my village, no one will wake up again, no.
7: Experience elevated comfort with Vitafoam's pillow top range, featuring Vitalux and Vita Helix, thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
8: Vitafoam,
7: the fine art of living.
9: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadose fi dùn tí o lè gbàdé rárá?
10: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
11: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
9: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
12: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
9: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
13: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
9: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
13: Mamadon ni.
9: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró Mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.
14: Alakẹ, ibo lo n yara lọ báyìí lówùúrọ̀ yìí? Ọ̀rẹ́, o ní lọ́jọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa. Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kó òrùn tó yọ. Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni? Bẹ́ẹ̀ ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ fe àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn ìwọ̀ ọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
15: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o máa wọ ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn, kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn, kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
9: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadose fi dùn tí o lè gbàgbé rárá?
11: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
9: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
12: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
9: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
13: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
9: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
13: Mamadon ni.
9: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró Mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.
16: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. o ti e da ohun ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
0: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konfuru
3: ounje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
0: Maggi star yo so gbogbo ounje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
8: se omo idi ti ounje ti won fi ororo mamado se fi dun ti o le gbagbe rara
11: obe ti o se lose to koja yen o dun go mo se ranti e
8: abi ki lo de ti o fi le gbagbe eran ti ore re din ladi dun
12: ore mi jo so de eran to dun yen loni
8: ke gan ni idi ti awon omo re ma fi lo nsere nile anti kemi
13: mami mami jale lo sada anti kemi
8: o ko soso lo le je
13: mamadon ni
9: ounje to ba ma dun ati bi ororo lati ma mo ororo mamadon ni mu adun ounje yo fun ibo atawon ololufe re ororo mamadon wa ni gbogbo ile itaja to sumo e lo ororo mamadon loni
17: Life is exciting on Adaba FM.

0: bí yẹ sí bẹ o. Ọlọ́run má jẹ mú ibàrẹ. Ọlọ́run ayọ babalọla. Ibàrẹ o. Ogo ogo ogo ogo. Ẹgbẹ́ eléyìí gbogbo ènìyàn. Ẹyin àyànfẹ́. Ẹyin ará mi nínú Olúwa. Ẹ dìde. Bàbá màmá. Ẹ dìde. Ẹ wá gbóhùn Olúwa. Àsìkò ti tó. Láti gbàdúrà. Bí òkùnkùn ò bá gbà. Àwa náà ní gbà fún. Ìran òkùnkùn borí ìmọ́lẹ̀ rí. Tí àwọn òkùnkùn bá fojoojúmọ́ dáná. Àwa náà mọ fojoojúmọ́ wa. Nítorí wípé àdúrà ń gbà láṣẹ ń gbà. Àdúrà ń gbà láṣẹ ń gbà. Ẹni sẹ̀mídọ̀. Alógun tá a dá mọ́. Tí o délé ayé bá. Ogun yẹ gbiná dẹ̀. Ogun yẹ gbiná o. Ogun gbiná o. Ẹyin kan kígbe. Ẹ sọ pé dádì kí ló dé. Àdúrà yìí pọ̀. Aláàánú gbà ni. Àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì. Láti bọ́ Ọlọ́run rìn. Aládùúrà lọ̀gá rí rẹ̀. Ẹ sà. Àwọn ogun kan wà. Tí ìran ò lè kápá ẹ̀. Mo gbọ́ wọn Olúwa Jehovah. Sọ lè kígbe tẹ̀lé mi. Ogun tá ò dá mọ́ mi. Tí ìran àti àsọtẹ́lẹ̀ ò kápá ẹ̀. Jáde pẹ̀lú iná. Ogun tọ́lọ́run ò dá mọ́ mi. Tí ìran àti àsọtẹ́lẹ̀ ò kápá ẹ̀. Jáde.
1: Bí ogun yẹn mọ̀ ẹ́, wọ́n dá mọ̀ ẹ́, bó ti délé ayé, lọ bá rẹ̀ nínú ẹ̀. Ẹnìkan ń gbọ́ mi báyìí, ayé rẹ̀ ń lọ dédé tẹ́lẹ̀, òjijì ló dúró, ayé rẹ̀ ń da tẹ́lẹ̀, ayé rẹ̀ ń gòkè tẹ́lẹ̀, òjijì ló jábọ̀ o. Àní mi ò ní gbàṣẹ. Ẹ máa ké. Ogun tí Ọlọ́run ò dá mọ́ mi. Ẹ sọ̀rọ̀ dáadáa.
2: Ogun tí Ọlọ́run
1: ò dá mọ́ mi. Tó di ogun àbáláyé fún mi. Jọ́dọ̀. Ẹ máa ké. Ogun tí Ọlọ́run ò ṣẹ̀dá mọ́ mi. Tó di ogun àbáláyé fún mi. Tó di àṣẹ ti àbáláyé fún mi. Tó di ìdààmú àbáláyé fún mi. Jáde tiná tiná o. Jáde. Oyè.
2: Orúkọ Jésù. Ẹ̀mí mọ́ o. Ogun tí Ọlọ́run ò dá mọ́ mi.
1: Ẹyẹ́dẹ̀rú alẹ́ kẹ́bi àjà. Gbogbo
0: eyan mura to
1: o yesa
0: so ri ni
1: e
0: ti njora yin
1: ayayayayayayayaya
0: so ri ni
1: ajaluwayo
0: baba e ma ti njora eni kan ni tani iwo ati daddy eni iwo ati baba e iwo ati mama e iwo ati mummy e e ma ti njora e ti njo iya baba yin iya baba yin to ku awon to ti ku ni eyin e ti njo won e ti fogun njo won o ma njora olorun o ma njora o ma njora baba mama jojora ogun ti mo jogun ni le baba mi o ma njora baba mama jojora esa o ma ti fogun njo won isikia 644 oni olukulu ti npa owe ni o pa owe yi si ope bi iya ti ri be lomo re ti ri o ti joye togun togun ki lo fa inu eje ni oluwa wi pe e bo ogun inu eje wi o e ma ke eyin ogun eje e faye mi le
3: ẹyin ogun ẹjẹ fayé
0: ìpínlẹ̀ nínú gbogbo ogun tó ṣòro ṣẹ́ ogun ẹ̀jẹ̀ ni o
1: ajaluwayo káìkáì
0: nínú gbogbo ogun tó ṣòro láti ṣe tí ìdèdè tí ìtètè ṣe ológun ẹ̀jẹ̀ ẹ máa ké ogun ẹ̀jẹ̀ gbọ́rọ̀ olúwa
1: agbẹ́lẹ̀bú tó tẹ̀jẹ̀
0: ẹ gbé mi nínú ayé mi
1: oyè
0: oyè oyè
2: lórúkọ jésù ẹ̀mẹ́mọ́ ogun ẹ̀jẹ̀ gbọ́rọ̀ olúwa agbẹ́lẹ̀bú tó tẹ̀jẹ̀ oyè agbẹ́ mi láyé mi
1: kẹ́mi
0: ogun bó ti máa ń ṣe wọ́n lágbolé wọn rè ogun ikú tó máa ń kú lágbolé wọn rè ogun bó ti máa ń rí lágbolé wọn rè ogun wọn kì lọ́jọ́ ayẹyẹ lágbolé wọn rè so le sọ̀rọ̀ ẹ kígbe tẹ̀lé mi sọ pé kó gbúdọ̀ jẹ mí o ogun ẹ̀gbọ́dọ̀ máa jà nílé bàbá mi jáde oyè oyè oyè oyè oyè
2: oya
4: Hallelujah.

0: ka wòlíì fún.
1: Oh yes sir.
0: Ti Ọlọ́run rán mi sí. Àpò bẹ́rí wòlíì rẹ.
1: Yes sir.
0: Fún special case.
1: One on one counseling.
0: Wá wá sílé ṣá.
1: O jẹ́ bàbá ní ṣàtì ẹ̀.
0: O lè wà ní ṣà láti Tuesday. Bí àárọ̀ Sátidé.
1: Yes sir.
0: Kò mọ ìrì Ọlọ́run.
1: Má rí wòlíì rẹ.
0: Wà á rí Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nínú wòlíì rẹ.
1: Oh yes.
0: Àárọ̀ Sátidé.
1: Sátọ̀dé.
0: Ni wòlíì sẹ́lọ Èkó padà. Ohun Olúwa ni èyí.
1: Ó jẹ́ gbọ́ dáadáa.
0: Tuesday. Máa gbọ́ ọmọ yẹn pọ̀ ní ẹ̀ṣà.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ẹ̀yà fi ọmọ.
1: Ó yẹ sà.
0: Tí ayé ń palẹ́kún lórí ọmọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ rẹ.
1: Aleluya.
0: Ó máa pọ̀ nílé ṣá.
1: Ó jẹ́ máa bọ̀ lẹ́ṣà.
2: Túre tẹ́tẹ́ o.
1: Ó jẹ́ máa bọ̀.
2: Máa bọ̀.
1: Ó jẹ́ máa bọ̀.
2: Olúwa rán mi sí ọ.
1: Bẹ́ẹ̀ni o.
3: Dìdí ọ̀run wípé. Ìwọ gángá.
4: Lẹ́rìí ká.
5: Life is exciting on Adaba FM.
6: Them say monkey smart, not because it's three near. But now monkey will jump past the eye, they quick see.
7: Don't call me auntie.
6: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
7: Okay.
6: Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the bass boats they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
10: Màámi.
9: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
10: yẹn. Hypo kẹ̀.
9: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
11: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
12: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró Mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
13: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
14: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
12: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
15: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
12: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
16: Mọ́mí ṣe lè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
12: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
16: Mamadol ni.
12: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
5: Life is exciting on Adaba FM.
17: Bazo, Ọlọ́run máa járó bùn àìsàn.
18: Mo kí onílé, mo kí àlejò. Àní fàìsàn ló gbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
19: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
18: Fóònù nọmbà mi 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
16: Kí là á mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ tiri padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ ọlọ́mọ ọkùnrin, fẹ́ kó o gbìyànjú, kó wá bá mi
19: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
18: Fóònù nọmbà mi 08164122777.
16: Egúnjẹ egún, òṣájọ òṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
19: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
16: Ibẹ̀ ni wà. Tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777.
4: 081 64 12 77 0 81 64 12 77
16: nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí bàbá ìrẹ́ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bá fi dẹ́gun láọ gbogbo nǹkan kí nǹkan tí ó bá máa ṣe nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí

0: I'm some fool for any of our M-Copa shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now. Pay small, small.
1: Them say Monkey Smart, I be considering here. But now Monkey will jump past the eye, they quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Niger Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
3: Yes, sir. Now 247 drama for Big Brother Niger Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
4: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
5: Gbà mí, ẹ̀rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
7: Òdodo onígbẹ́ orílẹ̀-èdè lékè. Synod 2026.
8: Ìjọ Anglican t'orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ àkọ́kọ́ lábẹ́ ìdarí bíṣọ̀bù Aláṣẹ.
9: Ẹni ọ̀wọ̀ Jacob Ọlájídé Babájídé Padà JP.
8: Lórúkọ gbogbo ìjọ ọmọ ìjọ gbogbo àlùfáà àti àwọn aṣojú ìgbìmọ̀ Synod.
9: Pẹ̀lú àkùnà ṣíkiri láńkì gbogbo èèyàn káàbọ̀ síbi abala kẹta Synod ẹlẹ́ẹ̀kẹrin láìrú ẹ̀.
8: First session of the 14th Synod.
9: Tí yóò bẹ̀rẹ̀ ní Friday 28th to Sunday 30th August 2026.
8: Ní Central Church àkùnà àkọ́kọ́.
9: Àkòrí Synod náà ni
8: ìwà pípé àti òtítọ́ nínú aṣáájú.
9: Integrity of character in leadership.
8: Proverbs 11:5.
9: Friday 28th August 2026 bẹ̀rẹ̀ lágo méjì àbọ̀ àárọ̀.
8: Mi ò tó ìsìn kíni kó àbọ̀ ìpàgọ́ àwọn ọ̀dọ́ àti jíjábọ̀ ìròyìn ìpàdé sínọ́ọ̀dì tí ó kọjá.
9: Saturday 29th August 2026 bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀.
8: Mi àkànṣe ètò ìsìn.
9: Owó jọ fífi àmì ẹ̀yẹ dáhùn èèyàn pàtàkì lọ́la.
8: Pẹ̀lú kíkà ọ̀rọ̀ àpilẹ̀kọ bíṣọ̀fù.
9: Sunday 30th August 2026 lágo mẹ́sàn-án àárọ̀.
8: Mi ò tó ìsìn dúpẹ́ yóò wáyé ní ìjọ Andérùmí mọ́ àkùnà àkókò.

0: Venerable Je- oh, Adeleke, PhD.
1: The Sanson of Clerical Secretary.
0: Venerable Frederick, Adejumo, Ayonibada,
1: Ajikin, Akunu, Ajikin.
0: The Right Reverend J.O.B. Bada, J.P.
1: The Sun Bishop and the President of the Synod.
0: Akunu, Ajikin, Synod Local Organizing Committee, Announcer.
2: Ẹtàtísíkẹ́ de pàtàkì yìí látọ̀dọ̀ alága ìjọba àbílẹ̀ lẹ̀ olùdí òkè egbò ọ̀nàdìbò adébóyè adébáre sí gbogbo ìyá lọ́jà bàbá lọ́jà ọ̀kadà onímọ̀rúwá àtọ́nímátò wípé bẹ̀rẹ̀ láti Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ni àwọn agbófinró yóò mọ̀ fi páńpọ̀ òfin gbé àwọn kọ̀lọ̀rọ̀ sí onítàjà báwọn onímọ̀tò àbọ́lọ́kadà eyín nínú ọjà ọba dá ìlú òkè egbò nígbà tọwọ́ òfin yóò mọ tó àwọn kọ̀lọ̀rọ̀ sí ìyá lọ́jà bàbá lájé lọ́jà odò olúwa nílùú ilẹ̀ olùjì bákan náà la ń sọ fún àwọn tí wọ́n gba lock-up shop ní ọba dá òkè egbò tí wọ́n tún gbé fẹ́lò míì wípé ìjìyà tó nípọn bọ̀ wá fún wọn láìpẹ́ ọjọ́
3: ó ti wá di èèwọ̀
2: fún ẹnikẹ́ni láti pàtẹ ọjà títà sójú títì ìjọba tàbí máa polówó ọjà nínú mọ́tò lójú títì tó wà láàrin inú ọjà ọba dá ìlú òkè egbò àtòdò olúwa ilẹ̀ olùjì mẹ́mọ̀ tó yeye bẹ̀rẹ̀ láti Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti Wednesday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí ẹnikẹ́ni tó pátápá sófin yìí yóò fi mú kàtà òfin àti wípé àwọn agbófinró láwọn òṣìṣẹ́ ìjọba yóò máa kó àwọn ọjà tán bá bá lójú títì lọ ságọ̀ọ́ ọlọ́pàá sẹ́ẹ̀sì máa fowó rí biribi gbà wọ́n padà ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ ìkéde ìkìlọ̀ pàtàkì yìí wá látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ lẹ́lújì òkè egó
4: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn Honorables. Ṣàwárí àwọn Honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Ká sì ṣe pẹ̀kí ìrẹ̀kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn Honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn Honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.

0: adupe ododun ni soju e mi wa o adupe
1: baba bola ewu lori to nda ko rin ope to si nda jojo laisi lu
2: ah seyin o gbo nipa national convention odun yi ni lati ni ijo blood of jesus deliverance church oke sika ondo road akure
1: eh lo to ni o ipade ago ajo 2026 ti ijo blood of jesus deliverance church aka land of mercy loju koju first gate ami barak oke sika ondo road akure bere lati monday ojo kerinlelogun si sunday ogbon ojo osu kejo odun yi leyi to ma waye ni church auditorium wa oya gbogbo eniyan ni ape national confession todun e ma dun yato oba ayeraye la kori todun yi o awon iranse olorun pelu awon olorin emi lokan ojo kan lo ma wa nikale baba wa prophet evangelist samuel abiodun olofe jp general overseer worldwide lolorun lo lori oke yi oluwa lo ngalejo gbogbo eniyan
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
5: Supreme Grace Global Ministry ló ń pe gbogbo èèyàn sàṣàlẹ̀ àánú tó lágbára pẹ̀lú àkòrí 35 mercy àánú látò kẹwàá a night of healing restoration and divine visitation ìwọṣẹ́ àti máa bọ̀ sàṣàlẹ̀ àánú alágbára tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó máa ṣẹlẹ̀ lórúkọ jẹ́ ọ̀sẹ̀ wednesday 2nd september 2026 lẹ́tọ̀ alágbára yìí máa wáyé ní golden touch rich event center ondo road àkúrẹ́ aago mẹ́sàn-án alẹ́ lẹ́tọ̀ máa bẹ̀rẹ̀ níbi tọ́lọ́ àti máa lò ránṣẹ́ rẹ̀ tó ti pèsè fún ìran tá a wà yìí prophet blessing olúmúyíwọ́ ọláyíwọlá tí gbogbo èèyàn mọ̀ sí supreme ọlá Àbísọ́jà mi sì ṣẹ̀. Bẹ́ẹ̀ náà lọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ti gbágbádá mi mímọ́ wọ̀. Wọ́n máa darapọ̀ mọ́ Supreme Global Ministry láti fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Àwọn bíi Prophet J.S. Akigilanko, Assistant Most Superior Evangelist Prophet Adekoya Adebayo, Chief Host, Venerable Superior Evangelist Kende Michael Dansu, Host, Prophet Dare Akindele, Ọmọọba Salem, Prophet Samuel Afolabi Ọlọ́pàá tó di wòlíì. Nígbà táwọn olórin ẹ̀mí ó máa wà ń kalẹ̀ Supreme Night of Mercy. Kò lọ́rọ̀ ìjọ àbẹ́lẹ́yàmẹ̀yánú. Ìwọṣẹ́ àti máa bọ̀ tó bá fẹ́ bọ́lọ́wọ́ ogun. Prophet Blessing Olúmúyíwá Ọláyíwọlá. Gbogbo èèyàn mọ̀ sí Supreme Ọlá Blessing. Àbí sọ́jà mi sì ṣe. Lọ ní kó o máa bọ̀.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: Samsung phone for any of our M-Copper shop way there near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: My love, what happened?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once?
3: Are you CDK? CDK?
5: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Plus CDK.
4: So all those things done already there, house?
5: Abba, since last month.
4: Pastor, continue the wedding.
6: Yourself.
5: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest, normal market price. Download CityCare today.
7: Visit us at Danco Plaza, at Jilosun, beside the Lumotos, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
8: CityCare! Pay small. Live BB!
9: Ami ase Olorun ba mi mezo aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise Alausa Ventures tun ti de o lati lu Kano bi won se nse setoju oju to si je pe won ofin ni la oni won tun gbe wa dedu awon mezo gbogbo aso oku aye asoju kan pataki nbe legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
10: mo ki gbogbo eti to n gbo mi eti te n fin gbo mi ko ni din te ma na wole lori oruko mi ti mo ba n soro ni Dr. Maruf lati ile ise Alausa Ventures.
9: Bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni, kí ni pàtàkì ojú lára gan?
10: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá, ojú náà láfìrí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fi ọwọ́ bí n ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
9: Alausa, gbogbo Kano gbogbo náàtì ni wọ́n ti máa ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú. Láìpẹ́ yìí, ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
10: Bẹ́ẹ̀ni sà.
9: Ẹ sì ṣètọ́jú wọn, kálukú wọn, wọ́n sì wà lálàáfíà.
10: Pẹ̀lú ògbólọ́dọ̀ lọ.
9: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
10: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
9: Bó o wa lè léyìí ṣe rọrùn? Ìjọba ló gbé léyìí kalẹ̀ ni, àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni?
10: Iléeṣẹ́ aládàáni náà ni, lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
9: Bó o lọ sí jẹ́ pé lórí ojú, o lè yín ní ẹmú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
10: Lọ́nà méjì, nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
9: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
11: tí ó yí ti ń bẹ̀rẹ̀? Ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ 28th oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
9: Ní ètò ìtọ́jú ojú, àyẹ̀wò ojú yóò fi wáyé, ibo ni yóò ti wáyé?
12: Ètò yìí yóò wáyé ní Adégbénlé, ní ẹgbẹ́ A Division, nínú ọgbà Cultural Center, nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
11: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ 28th oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
10: 0706047807.
9: Ẹ bá ń tún pè.
10: 0706047807.
9: Ìbára bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu?
10: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
9: Ojú ọ̀pọ̀ máa wa mi.
10: Lẹ́lòmíì àti dẹni tí ò rí
9: nàmọ́. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
10: Bẹ́ẹ̀ni.
9: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
10: Bẹ́ẹ̀ni sà.
9: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dí.
10: Lóríṣiríṣi.
9: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan. Bọ́bá tó jẹ nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́. Bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
10: Pẹ̀lú ògbólọ́dọ̀ lọ.
9: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
10: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
9: Lẹ fẹ́ kàn náà wá.
10: Lọkùnrin lóbìnrin lọmọdé
9: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
10: Bẹ́ẹ̀ni 3,000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
9: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
10: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
9: Lẹ́yìn 3,000, èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
10: Kò sí nǹkan kan mímọ̀.
9: Èlò ni wọ́n ṣètọ́jú.
10: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
9: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
10: Láti aago méje àárọ̀.
9: Aago méje àárọ̀.
10: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
9: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù, o ò ní sanwó kankan.
10: Rárá papọ̀.
9: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
10: Iléeṣẹ́ aládàáni
9: sọ. Ẹja sínú ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
12: Ètò yìí yóò wáyé ní Adégbénlé, ní ẹgbẹ́ A Division, nínú ọgbà Cultural Center, nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
11: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ 28th oṣù kẹjọ tá a wà yìí bákan náà. ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
10: 070 60 47 80 37.
9: Ẹ bá ń tún pè.
10: 070 60 47 80 37.
9: Àdúpẹ́ lọ́lọ́run, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tà lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú. Àfi kí Ẹlẹ́dùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ́dọ̀ yín?
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
9: Ẹ bá ń tún pè.
10: 070 60 47 80 37.
9: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
10: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
9: Lábẹ́ dókítà
10: Dauda Kwande.
9: Ojú òní tì í ṣá, orúkọ tí gan ti jẹ́.
10: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
9: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóun ló ṣe jẹ́?
10: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
9: ojú yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù. Ẹjẹ́ yọ̀ǹda yín òun làwọn náà ti gbọ́hùn o. Ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lédè á o. Àní wà lóòkun ayé ẹkú ìkànnì.
6: Ọkùnkùn ọ̀dà má sọ mi sọ. Please listen to this announcement. Vacancy, vacancy, vacancy, vacancy. An experienced private driver living in Akure is urgently needed. Salary. Very attractive accommodations will be provided if needed. Interested person should call this number 0805-978-5015. 0805-978-5015. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ awakọ̀ tí ó ń gbé ní ìlú Àkúrẹ́ pẹ̀lú owó oṣù tí ó dára. Bákan náà ni ilé ìgbé wà tí awakọ̀ náà lè máa gbé. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé nọ́mbà yìí 0805-978-5015. 0805-978-5015. Ẹ ṣe púpọ̀.
13: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
14: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà inverter nkankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn nǹkan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù
13: yín
14: kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine ó gbowó àfúnni màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàdọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chatì lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
13: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ́ ká káàkiri.
15: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoji Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
13: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ́ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
15: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoji Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
16: A ò máa tiẹ̀ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yẹn lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460-6419 0706460-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
17: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta ta ohun bi e pe ohun fi atarara pelomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi afi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia ojuba
18: Life is exciting on Adaba FM.
19: Honorables, nisa yi ti o gbogbo yara bi asa, o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o. Idire ti Trophy Laga se se agbekale eto asopo fun awon honorables. Sawari awon honorables e lojobo Thursday. O je ami fara energy ipe lati jo gbe Trophy Premium Laga kan soke. Ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re. Awon honorables a ma duro gbon leyin ara wa. Sawari awon honorables e lojobo Thursday ose yi. Trophy Premium Laga. Otiti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji di logun o

0: tẹ́lẹ̀.
1: Ọlọ́run ọba mi náà lálágbára. Ọba tí ń dojú ti wòlíì báli. Lórí èmi rẹ, ṣé kò tú ọpẹ bí? Ohun tí wọ́n lérò tọ́lọ́run ọba mi ní kò ní ṣeé ṣe. Kábíyèsí náà lọ pa lẹ́nu mọ́.
2: Ètò tó bọ́ ni lọ́gbọ́n o tó fún ni lóye.
1: Mo máa ń lu ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ lọ́gọ ẹnu lálẹ́ òní. A béèrè púpọ̀ lápá abẹ. Ó dùn ṣé mo jẹ̀bi? Yóò tún parapọ̀ lálẹ́ òní. Ṣé tí àti lọ́kàn gbogbo ẹ̀dá tí wọ́n gbọ́ mi?
2: Gbogbo ènìyàn ẹ fìdí
1: sí. Ṣàlàáfíà náà ni mo dé bá yín ẹ mú bá èrò kẹ́ẹ̀kan nọ́mbà alẹ́. Torí yóò ṣe yín láǹfààní náà ni. Kí láǹfààní iná tá a dá tí ò sún jẹ jiná?
2: Wọ́n bèrè lọ́wọ́ mi wọ́n máa tún bèrè sàmó.
1: Kí láǹfààní rìn tẹ́dárìn?
2: Lọ́wọ́ mi wọ́n máa.
1: Tí ó di ìfọ̀kànbalẹ̀ fún ni.
2: Wọ́n ní alẹ́ ni tó ń ṣètò.
1: Bórí ọ̀bá gbé ni, kẹ́dà gbìyànjú àti bọ́.
2: Inú àwa ń dùn.
1: Torí bá a bá ní ká gbé kúrò ń bẹ́ẹ̀, ẹni tó lórí yóò gbà bẹ̀ lọ. Ojú ò ní tì mí kò ní tì yín. 0080 3379 3018 ni nọ́mbà mi. Gbogbo ẹ̀dá tẹ ní ìfẹ́ láti máa gbọ́ ìkànnì alálùbáríkà yá dábà. Tẹ ẹ sì yọ̀ mí láàyò láàrin gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pédepéde sódùsódù. Tẹ ẹ lẹ́ máa gbọ́ mi, mò ń dúpẹ́ mo mọ̀ lóore. Bá a bá ń wá ìfọ̀kànbalẹ̀ bá a bá rí. Ẹ yẹbẹ o, nítorí yóò padà dùn náà ni. A dùn tó yin ọlọ́run ọba mi náà ló fi sí lára. Ohun tá ń retí adùnnú ẹ bá a bá rí. Kò séwọ̀ kájúrú nǹkan bẹ́ẹ̀ lẹ̀. Ojú ò ní tì mí kò ní tì yín ṣẹ́. Bá a ṣe máa ṣe lálẹ́ òní rèé, ẹ sáré mú nọ́mbà kémi náà tún so du. Òní fún yín tẹ́sì ní àǹfààní láti máa pè. Bá mi venerable tí wọ́n wà ní ìpínlẹ̀ Kogi Ọbaminú, ẹ káàlẹ́ ojú òní tì yín ṣá, ẹ máa tẹ̀síwájú nínú iṣẹ́ olúwa tọ́lọ́run ọba mi náà gbélé yín lọ́wọ́. Nọ́mbà ó dùn ṣé mo jẹ̀bi rèé ó tẹ́ ẹ máa fi pè. Tí n bá jẹ̀bi ẹ là á kalẹ̀, bí n bá sì jàre ẹ gbìyànjú láti là á kalẹ̀ fémi náà. Ẹ jẹ́ máa kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook Ọlọ́run Fẹ́mi Àjàkẹ́ ẹ bá ń darapọ̀ mọ́. Ẹ jẹ́ rí kọ́mẹ́ǹtì yín kẹ́ ẹ bá ń pín talẹ́ òní kó débi tó yẹ ó dé. 0816251-9991 òun náà ni nọ́mbà tí ẹ lè fi dá sí ètò lálẹ́ òní o. 0816251-9991 òun náà ni nọ́mbà yẹn. Ẹ jẹ́ kí n wá ṣe báyìí. Ẹ jẹ́ kí n sì máa kí gbogbo fáànù yẹn fáànù. Alájì. Taiwo Azan. Azan Taiwo. Tí gbogbo èèyàn mọ̀ sí kú lódò. Ẹ má jẹ ntàn yín. Àwọn èèyàn nífẹ̀ẹ́ ògògó. Mo ti ẹ̀ ń gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìjọsìn ẹ ṣe mọ̀ pé mùsùlùmí lòun. Wọ́n dẹ̀ ń bá gbóhùn àdúrà sókè láwọn orí òkè kan. Ṣùgbọ́n àìsàn láríwo tí kú ń kọ́. Ọlọ́run ọba mi mo bẹ̀ ọ́ má jẹ́ ó pa mí rèwerèwe. A ti gbogbo ẹ̀dá tẹ́ ń gbọ́ mi lálẹ́ òní ojú òsì ní tiwa. Ó dùn òní ọlárinrin ó sì wà pa. Ṣùgbọ́n kí n sáré pe àwọn nọ́mbà yìí fún yín. Fún gbogbo ẹ̀dá tẹ́ ń gbọ́ mi lálẹ́ òní tọ́ mọ̀ pé ó kàwé tí ó sì rí pé wọ́n gba certificate Crown School tọ́ ọ lọ. Nọ́ọ̀sì ọkùnrin àbí obìnrin cleaner àti gardener tọ́ ọ bá mọ̀ pé o lè ṣe é tọ́ ọ sì mọ̀ pé o lè ṣe PA náà ṣùgbọ́n wọn fẹ́ púrú ntu. 0803817-7268 0803817-7268 òun náà ni nọ́mbà tí ẹ lè fi pè wọ́n. Ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sì pè wọ́n re na ni oja si fun gbogbo eda te ri anfani lati ma gbo mi bayi to ba fe ra ile ti o fi olokan bale to we o sipo o fe ra o fe fi di owo mole pe bo ba tu dola do tun la you appreciate number yi ni ko pe 070 30 92 94 12 is 070 30 92 40 94 12 070 30 92 40 94 12 abi 091 24 92 29 83 number ho is 091 24 92 29 83 e ba pe won mo mo pe didun la so oni yo so fun emi ati wo mo n bo na eyin odu se mo je bi oni ki sari se bayi odu se mo je bi oni to ba di anfani lati ma gbo mi eje ajo se ka darapo le lori odu se mo je bi oni akole e lo bayi
2: arono re ale ni to se doye ninu awa dun ebi da won lo ya sola
1: gbogbo yin ti e je olufe ati olugbo eto yi ni bi oni de ba wa o akole odu yi na ni apawo epo ta pe ni ona abayo ta pe ni ona abayo emi ati iyawo mi olohun oba mi na jo ke wa pelu omo ṣùgbọ́n nínú ìdùnnú ó ní ohun tí ọlọ́run ọba mi ń yọ̀da fún ènìyàn ọyọ̀da ọmọbìnrin fún wa wọ́n sì tó mẹ́rin ṣùgbọ́n ìfẹ́ wà láàrin èmi àti aya mi dáadáa àwọn ọmọ sì ń dàgbà kò sí lọ́kàn ẹ̀rí nígbà kan páyà mo lè níyàwó kejì èmi náà ò sí lọ́kàn mi ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ wa ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń dàgbà òní ìyàwó mi yóò fò fẹ̀rẹ̀ òun fẹ́ lọ bá ayọ̀ tọ́jú ọmọ mo fẹ́ lọ bá Deborah tọ́jú ọmọ náà ní sá lọ sókè sódò kò tí ì lòjú ó ti yí ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀kan kan kan kan ṣùgbọ́n nígbà tí mo wá ní ọgbọ́n wo là á dá sí wọ́n ní kí má bínú bóyá ká gba ọmọ ọ̀dọ̀ fún mi èmi ò máa sọ̀rọ̀ ń tèmi o ṣùgbọ́n nígbà tí ó wá lọ ìkan tí a conclude ọ̀rọ̀ tí ó sọ ṣùgbọ́n kó tó dé mo ti wá ẹlẹ́jẹ̀ tútù kan tí ó fi mí lọ́kàn balẹ̀ tí ò ní jẹ́ kólúwẹ̀ ò tètè pa eyín mi ò bu àwọn ọmọ mi gbọ́ mi ò sì bu ìyá wọn gbọ́ ṣùgbọ́n nígbà tí ìyá wa délé bẹ́ẹ̀ náà ni ọba òrékè lẹ́wọ́ ọmọ tí ó fọwọ́ pa eyín bàbá kólúwẹ̀ má tètè jásẹ̀ nínú ìwà yìí àti ìṣe yìí ṣé mo jẹ̀bi tí mo gbẹrú ìgbésẹ̀ yìí kẹ́mi náà ó lè gùn náà ni o fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ 08162519991 ó náà ní nọ́mbà tí ẹ máa fi pè mí wọlé lálẹ́ òní ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀.
0: Àgbo iléeṣẹ́ Lopsam tó tàdí sẹ́yìn. Agbára ọ̀tún ló lọ mú wá dà ọ́. Torí pé 24/7 ìmọ̀ ìjìnlẹ̀ sì ń tẹ̀síwájú. Níléeṣẹ́ Lopsam Natural Health Clinic nílùú Àkúrẹ́. Àwọn ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé ti ń ṣiṣẹ́ àrọ̀ọ̀tọ̀. Ìyanilẹ́nu lóríṣiríṣi ni wọ́n pin ti mọ̀ síbẹ̀. Ojoojúmọ́ ayé níléeṣẹ́ Lopsam sì ń gòkè àgbà. Nínú ìmọ̀ ìjìnlẹ̀ sí, a sì ń ṣèdánilẹ́kọ̀ọ́ àyẹ̀wò ìtọ́jú fún gbogbo ènìyàn. Tara wá sì dá lọ́wọ́ kan. Oògùn tiwantiwa tó wà níléeṣẹ́ Lopsam lóríṣiríṣi máa fètò ìlera ara rẹ ṣeré o. Ẹ̀mí ò pé méjì kò sì sí pààrọ̀ rẹ̀. Mójútó ìlera ara rẹ níléeṣẹ́ Lopsam. Ikú òjijì ò ní já tèmi tìrẹ nínú ọdún yìí o. Àmì nítorí àwíjàre kíkọ wa tún lẹnu kàn sí Lopsam Natural Health Clinic ní nọmba 26 Ayégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ pé wọ́n sórí ago 08038177268. Gbogbo ìṣòro àìsàn ló ní solution. Iléeṣẹ́ ìwòsàn Lopsam Health ló sọ bẹ́ẹ̀.
3: Bò bò bonanza. nínú ìwé ìfà ti wọlé bá wà nílẹ̀ yìí. Ẹ̀tọ̀ wọ ìfà bọnu èyí tọ́ se yẹn kó wọlé. Over 11.3 hectares of land, scale 1:5,000. Ilẹ̀ yìí ti di títà, ó sì ti di rírà. Fẹ́ni tó fẹ́ invest nílẹ̀ yìí, fẹ́ni tó fẹ́ rà fọjọ́ iwájú, ẹni fẹ́ fi ṣiṣẹ́ àgbẹ̀, ìbá jẹ́ ohun ọ̀gbìn ni tàbí ohun ọ̀sìn. Ó dáa púpọ̀. Bákan náà, bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ estate, ilẹ̀ yìí wà fún yín o. Ó pọ̀ nlẹ̀, owó rẹ̀ sì wọ́n kò pọ̀ jù. Kó lọ nlẹ̀ kó dowó ní kíákíá ni. Ilẹ̀ ọ̀hún wà nítòsí ọmọ méjì kan. Off ìlú Àbò via Àkúrẹ́, Àkúrẹ́ North Local Government. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí làwa ṣe máa tà fún yín. Gbogbo àwọn document orí ilẹ̀ yìí ló sì pé pérépéré. Kò sí jẹ́ àwọn ẹjọ́ kan lórí ilẹ̀ ọ̀hún o. Tààràtà látọ̀dọ̀ àwọn tó nílẹ̀ ọ̀hún. Lẹ ti máa rà á. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí, ẹ pe àwọn nọ́mbà wọ̀nyí 0703092-9412. Lẹ́ẹ̀kan sí 0703092-9412. Ẹ sì lè pe 0912492983. Ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí 0912492983. Àǹfààní ńlá rèé o, ọ̀rẹ́ wa, má jẹ́ ó fu ọ́ rú.
4: Ẹ̀ka ilẹ̀ òdòdó ọmọ Ọlọ́run. Orúkọ mi ni Wòlíì Timothy Adégoríọlá tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọlọ́wọ́ ìyanu. Akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ káàlẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi.
5: Ìwọ táyé ń pọ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú muṣu mọ́ ọ lọ́wọ́ ló wá dàbí pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ìlà ìlú

0: ẹ ma ka le oruko yin lati bo
1: e ka le ku eto
0: ojo oni ti yin ma oruko yin ma
1: e mi na ko lati se akoko
0: se mo jebi nikan ti mo gbe se
1: jebi
0: lona wo ma la ikan le ma numunu mejeji
1: okay jebi
0: kinidi
1: idi ni pe gba to fe ri be
0: bẹ́ẹ̀ni
1: ọ̀yẹ́ kí ẹgbẹ́ obìnrin náà wá sí lọ́yẹ́ kẹ lọ gbalé fún síbì kan tó gbà tí ìyá bá wà lárandì ẹ máa wà pẹ̀lú ìyá nílé tí yóò bá sí lé ẹ̀mọ lọ bá yẹn.
0: obìnrin nígbà tí yóò bá kí lọ gbalé fún síta tí ṣe ta ló fẹ́ sanwó ilé ìta yẹn nígbà tí mo kọ́lé. ẹ gbà mí ará àdúgbò.
1: ọ̀yẹ́ kẹ gbé wá.
0: ẹ gbà mí lójú tí yín àti lọkàn tí ń ṣe mo jẹbi ni ẹyin ọkùnrin tí àìsí ń lé ni ẹlò ẹkaalẹ o ẹkaalẹ sa orúkọ yín láti bo yín o.
2: Jibọla ló sọ̀rọ̀ láti ọ̀dà.
0: Uncle Jean ṣé mo jẹ̀bi?
2: Jẹ̀bi o.
0: Ẹ ṣàlàyé fún wọn.
2: Nǹkan tẹ́ ẹ̀ fi jẹ̀bi ni pé tó bá jẹ́ pé ìyá ọmọ náà
0: bẹ́ẹ̀ni
2: tó ṣe lọ ń tọ́jú ọmọ ṣé ó fẹ́ kẹ́niyín gùn ni ó ṣe ń pé kinní.
0: kí ẹ padà tún sọ ẹni ṣó.
2: ṣó fẹ́ jẹ́ kẹ́niyín gùn.
0: àbí kó kúrú.
2: jẹ̀bi rárá o.
0: ẹ jẹ́ kí n sáré fún yín láwọn nọ́mbà kan gbogbo ẹ̀dá tẹ̀ ń dara pọ̀ ọmọ mi mo mọ̀ lóore. ọba bínú danal. ọba minu danal venerable ẹka alẹsa ẹkú múra convention àwọn obìnrin yóò dé bá wa láyọ fún gbogbo ẹdá tẹ ń kojú kankan àbí omi tí wọn náà ń wò ó pé ọnà àbáyọ ọlọrun ọba mi lè fi sọwọ èèyàn àìsàn òní gbéwàdì pé àwa náà fẹ́ mókè láàrin ẹgbẹ́ ìwọ ni kò múra sọ̀rọ̀ ara rẹ o. pé nọ́mbà yìí 08038709441 kọ́ọ̀lẹ̀ 08038709441 ó náà ni nọ́mbà tí ẹ lè fi pè wọ́n ẹ sì mọ̀ pé ọlọ́run ọba mi ń lu àwọn kan ẹ ló ẹ kalẹ̀ o. Orúkọ yín.
3: Mrs. Margaret látàkùn.
0: Mọ̀mí Margaret ṣe é wà pámá.
3: Ó wà sàn, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ ma, ó dùn alẹ́ òní mà lójú yín àti lọ́kàn yín. Lọ́nà wo ni mà.
3: Ó yẹ iṣẹ́ mọ̀ pé nígbà tó ọmọ obìnrin yẹn ti bímọ.
0: Bẹ́ẹ̀.
3: Ó yẹ kẹ́yìn fún ayín kẹfún ní option pé bóyá kó gbọ́ ọmọ yẹn wá kó wọ́n máa tọ́jú ẹ̀ lọ́dọ̀ yìí. Ọ̀ọ́ kẹ́yìn méjèèjì kẹjọ lọ. Option yẹn yẹ kó wà. Tí ò bá wá tẹ̀lé yẹn pé táì tó fún yín tó fẹ́ lè bóyá oṣù kan ló fẹ́ lè àbọ̀sẹ̀ méjì tó wá lo oṣù méjì mẹ́ta àmọ́ ìpò ti jẹ̀bi without option yẹn
0: ẹ jẹ̀bi. ṣe bí ìgbà tá a fẹ́ ra ṣé adélẹ́bọ̀lá fẹ́ ra ni mo dẹ̀ ti ń sọ fún pé mi ò ẹ wá ń sọ pé.
3: ẹ máa bímọ ọmọ tẹ bá dẹbi náà láti mọ pé wọn á bímọ náà.
0: ṣe ráyé obìnrin ṣe ráyé obìnrin aládùúgbò ẹ gbà mí. ṣe ráyé obìnrin kí n sọ fún tí ìbá ti sọ fún o pé ayé obìnrin ẹ gbà mí.
4: wá ṣe láyé mú mi.
5: ẹ wá wo tó ló wá ṣe fún mi.
6: Gbogbo ènìyàn tó mọ tító bí olúwa ẹ parapọ̀ ẹ bá wa yí olúwa nínú ìjọ ọlọ́run the evangelism church of God worldwide aka center of miracle and deliverance àwọn ló ń pè wá sí 12 years church anniversary harvest and thanksgiving service ìsọjí alágbára ló máa kọ́kọ́ ṣáájú látọjọ monday 19 sí thursday 24 aago mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí a máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ ọjọ́ friday september 25 ní àṣálẹ́ yẹn praise night láago márùn-ún ìrọ̀lẹ́ sunday 27 september láṣẹ ìsìn ìdúpẹ́ àjọ̀dún mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ó máa bọ̀ wá gba ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè nínú ọ̀rọ̀ ọlọ́run orin ẹ̀mí àti àdúrà tó gbóná ní church auditorium kilometer 5 benin owó expressway lẹ́yìn kifayat global limited ọba ilé àkúrẹ́ náà àkòrí àjọ̀dún ohun ìkórè 2026 all give thanks unto the lord for his good for his mercies endureth forever psalm 136 verse 1 bàbá wa ìránṣẹ́ ọlọ́run àlàyé pastor prophet folusọ ajẹgunmọ ni ó máa gba gbogbo èèyàn lálejò ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run bíi rabbi abiodun ja apostle ajumabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú lady evangelist tọ́lá ayégbọ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí láwùjọ tó ń yin olúwa nínú àjọ̀dún ohun ìkórè ọdún yìí wá jẹ́ alábàápín nínú àjọ̀dún ohun ìkórè 20

0: 26 yìí. Jésù ni Olúwa.
1: Ṣé bẹ́ẹ̀ mọ̀ ipò ojoojúmọ́ lẹ̀dá ń fi jíjẹ mímu ṣe fàájì? Ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn wa rántí pé àwọn oúnjẹ àti mímu tó wà injurious and destructive tó ń ṣàkóbá fún àgọ́ ara ló pọ̀ jù. Inú tegbètegbò tewébé àti sun làwọn tó lè ṣàtúnṣe wà. Iléeṣẹ́ Lumsam ló sì mọ àwọn ojúlówó natural product wọ̀nyí. Kákù káfọ̀ káyọ̀ káwá fọpọlọ ìjìnlẹ̀ gbé kalẹ̀. Wá lọ sí àgọ́ ara ènìyàn. Kó wa máa rejuvenate, reactivate, revitalize, vivify, resuscitate, reinvigorate. Kí gbogbo mèdèmèdè rakọrakọ yamayama tó wà lágọ̀ọ́ ara ó bẹ̀rẹ̀ sí ń pòórá dànùdànù. Kò wá ní sí gbogbo fífi ẹgbẹ̀gbẹ́ rìn bí alákàkẹ́ èèyàn má lè bẹ̀rẹ̀ mú nǹkan. Kò wá ní sí pé ibì kan lára ń hún ni ó ń jó ni ó ń ta ni ó ń ro ni ó ń wí ni. Ẹ wò ó. Mi ò mà ròyìn ṣe pípọ̀ jù. Ẹ máa bọ̀ ní Lumsam Natural Health Clinic. 24-hour service ní tiwọn. Orí ọ̀fẹ́ sì wà láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà. Fún àbáyọ lórí ohunkóhun tó bá ń dojú kọ yín àbí tẹ̀yìn ń dojú kọ. Bí ẹ bá dẹ̀ rí pé nǹkankan ò ṣe yín. Body check-up pẹ̀lú detoxification ṣe dandan fọ́mọ ẹ̀dá. Ó yá sí 26 àdúgbò Ayégúnlẹ̀ ní dojúkọ High Court Gate Àkúrẹ́. Telephone 080-381-7782-68. Lumsam Natural Health Clinic. Olùpèsè dédé nǹkan tó wà fún health benefit. Ibà.
2: Káàbọ̀ padà.
3: Èmi lèmi ń jẹ́ ẹ máa rí.
2: Má ju àwọn nọ́mbà yẹn sọnu. Bàbá Prophet Pastor Folúṣọ Ajẹ́gunmá Bàbá wà lórí òkè báyìí.

ọlọ́run fìran ló fi ń jíṣẹ́ ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn òjíṣẹ́ ọlọ́run àyànfẹ́ olódùmarè agbáwo lee níjọ sẹ̀lẹ̀ prophet dr alex ọmọjọwọ jp sẹ̀lẹ̀ alex wòlíì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára ìpè rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni má lóyún ọ̀ràn sí kùn kò pi rọrọ kí ni ń dà ọ́ láàmú lórí ọmọ ni iṣẹ́ rẹ ni ìlàkàkà rẹ lágbo òṣèlú ojú ogun layé o alágbára ń fipá wọ̀ ni ẹni bá sùn ni kì í sún síwájú má dóni dọ́là gbéra ó yá lọ́dọ̀ wòlíì sẹ̀lẹ̀ alex calvary parish Similoluwa olokun agbaluko arigide nbo lo ti nbo boya lati ipinle kogi ni abi kare ni to ba ti wo arigide akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbojo isegun nla kan se isin laago mewa aro si ago mejila osan atuyan ogo jesu n duro de o e pe baba woli dr alex omojowo jp si nomba yi 08035248215 laikan si 08035248215

0: gbogbo ẹ̀yin judiciary lásàlẹ̀ yìí mo rántí yín ṣe mo bá yín dáadáa. Gbogbo ẹ̀yin kọ̀dílé àná tó máa ń kọ̀dí sọkọ lọ́kọ mo bá yín dáadáa lálẹ́ àbí mi ò bá yín. Gbogbo ẹ̀yin Gbérí Ọlá, gbogbo ẹ̀yin Mr. Nozu pátápátá tẹ̀ ń tepo ṣàlàfí alẹ́ wa. Ọ̀rọ̀ ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́. Bá a bá sọ̀rọ̀ ìfẹ́, ó yà á fi pamọ́ síbì kan nítorí pé I love you, I love you. Ó ní nǹkan tó túmọ̀ sí. Ìfẹ́ gan pàtó màá mọ sọ́lọ́pọ̀ ọgbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní wọ́n wà nínú ìfẹ́, wọ́n wà nínú ìrìn àjò ìgbéyàwó. Wọn ò mọ nǹkan tí ìfẹ́ túmọ̀ sí gan ní pàtó. Mò ń dáná fún ọ dédé. Mò ń fún ọ níbàálòpọ̀ lákòókò tó yẹ. Mò ń múnú rẹ dùn ò ní ṣòro kankan. Eléyìí kan ni wọ́n ń pè nífẹ̀. Ẹlòmíà ní àmúdẹ̀ ń dáná fún o. Ẹlòmíà tiẹ̀ ní ẹ̀wò kò sígbà tó béèrè tí mi ò fún. Ẹlòmíà ní mi ò lè jáde báyìí láì má ra gift wà lé wá fún. Ẹlòmíà ní mo lè sacrifice life mi torí títí ẹ̀. Ṣé ẹ rí pé mo nífẹ̀ẹ́ báyìí? Ìrọ̀ o, ìyẹn kọ́nà ń pè nífẹ̀ẹ́. Àkókò tá a mọ̀ bóyá ìfẹ́ ń bẹ àbí ìfẹ́ ò sí, àkókò ìṣòro ni. Àkókò tó bá le tán, àṣìṣe máa ń wà. Àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé èèyàn ò ní lè define pé bó ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí. Àwọn ìrìn àjò kan ń bẹ téèyàn ò rìn tó ò ní lè ṣàlàyé gan pé wàá kàn máa bira eléèrè ni pé bíi báwo ògà ò bíi báwo bó o ṣe débẹ̀ gan á ṣòro láti ṣàlàyé. Irú àkókò yìí la mọ́ mọ́ rìn àjò ìfẹ́ la mọ́ mọ́ fẹ́ o. When you can love someone even when they do the unexpected, when the unexpected happen, how far can you persist? How far can you tolerate? This is what they call love. Nígbà tó bá ṣe bí ẹni ń bàjẹ́ lọ tó ló ṣe gbé. Mi ò lákòókò ọ̀rọ̀ ń pọ̀ jù láṣàlẹ̀ yìí. Dádì ṣé mo bá yín dáadáa mọ́mì nǹkan ṣàlàfíà làwọn náà wà. Ẹ mọ́ ro tòun mi bó ṣe rí o. Òjòjò ló ṣògùn ara ògùn ò lé. Ọkàn ògùn rẹ̀wẹ̀sì. Ẹ ṣàmọ gbàládùá ń gbogbo gbà pé bó bá dé ìkóríta àìmọ̀nà àtọ̀ kádàdé wáyé ó kọ́ wa mọ̀nà. Àmọ́ ń dé ìkóríta mi ń gbà mí nínú ìrìn àjò ìfẹ́. Téèyàn ìgbò ni mo fẹ́ gbà náà, ṣé ìrìn sọ́tún ni àbí ìrìn sósì? Irú àkókò yìí Ọlọ́run ló máa ń kọ́yàn mọ́ ṣe. Ẹ ká lẹ́sà mà ṣe mo bá yín dédé. Iléeṣẹ́ Januzaj Betking wọ́n lé téńté pẹ̀lú wa lórí ètò yìí. Ẹ mọ́ gbàgbé àtijẹ́jọ́ wọn ti darapọ̀ mọ́ ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa o. Bákan náà dẹ̀ ni AAT Tradomedical àwọn náà wà pẹ̀lú wa dáadáa lórí ètò yìí. Wọ́n ní ká máa bá bọ̀ pé kò séwo kankan lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ afáìdún ọbẹ̀ rẹ̀. Kó tó di pa a máa tẹ̀síwájú láṣàlẹ̀ yìí ẹjẹ́ kọ́kọ́ dé ọ̀dọ̀ Januzaj Betking náà a máa wá gbabẹ̀ dọ́dọ̀ AAT Tradomedical. Kó tó di pa a máa lọ kan lágbá mi ìfẹ́ mi ò ráyè àròyé pípọ̀ lálẹ́ yìí. Ẹ ká lẹ́sà, ẹ ká lẹ́mà, ẹ ká lẹ́yìn ọ̀rẹ́.
1: Àlàyé mi sàbẹ̀.
2: Kí ló ṣiṣẹ́ tó kárí jọ bí eléyìí náà?
3: Wo mi ti ń sí inú mi ò dùn. Ò lè bíríì báwọn gáàsì yẹn ò sanwó géèmù tí mo gbé lọ́jọ́ sí náà. Gbogbo géèmù tí mo ta ló wà. Bọ̀wọ́n ń dọwọ́ mi dúró.
1: Má wọrí òní ta ń bẹ̀ mọ́.
3: Ẹ o ṣùọ.
1: Bẹ́ẹ̀ni, mo ti rí betting house kan tó wà fast, reliable and trustworthy. Ojú ẹsẹ̀ tó bá débẹ̀ báyìí ni wọ́n máa kówó ẹlé ẹ lọ́wọ́. In fact, wọ́n tún wà friendly and accommodating. Januzaj Betking.
3: Bí ọmọ ìyá mi.
1: Januzaj Betking.
0: betking ṣe fọkàn tán.
1: Ọ̀rọ̀ wọn ò ní ká lọ kábọ̀ nínú.
0: Kìkì pé kí géèmù tó ta ṣáà ti wá ni o.
1: Àwọn tún ń tọ́ni sọ́nà àgbà steak lọ́nà tí ò ní mú regret wá.
2: Mi ò lè ṣàròyé gbígbọ́ jọ.
0: Number 3
1: Akinjo Street,
0: Okejebu nílùú Àkúrẹ́.
1: Telephone number
4: 0706-733-1191
1: kaka ibi ti pa gbogbo arun wole ajo ti njo gbogbo ilera wole ti gbongbo ti gbongbo gbogbo ta fe wi ate gbogbo aje bi de marun ototo lati fi tuni sile gbani lowo o nta ni o ro ni arun ti ndani gule bi afise
0: kai kai kai
1: oto ni paisabu naba capsule aje bi de gbogbo ni se denwo ko menu e ikeji ni gastroca baba capsule ka doju ere se no dere doju awon ka gi aja alakori ti o le ta ponpon se bi akoni iyan ditan pelu ed aba capsule paraga baba capsule lo so mo ye kerin won ya bi aba capsule lo so mo ya won karun se ben ti o pe gagadan ku ni o so pe ni o ilese AAT Trado Medical Service lo pa awon ogun yi po o lilu omo niyan kara o da saka ninu arun to so ni the customer abeji ajo nabaki yiri ewu won kan sara si jan lo nte gba mi wuli mo ran nipa ilera to nda mu agwa ara yin e kan si ilese AAT Trado Medical Services Limited ni number 73 Oshile Quarters Legba Ibo Church Akure nipele Ondo tabi ke pe 0803444-7184 0803444-7184 dawo lawo bo se ri aseyori ni baba e
5: be ni won ti so olumide adeluwo yi salafi amoba yin eka lesa mo recognize evangelist olawale badmus e se modupe bori atejise yin o address AAT advance yen ti so jade gbogbo eyin to je pe ke doju awon bayi ke mo senu de re be ba gbe yin gan doju awon e gba bolu yi wole e ri le gba wole elomin yi to ba ku ko ki pako bonu ko bere si de mo ruri bayi pako re o mo ro ni koni le foyin mo daada belomin ba de waju headquarter bayi oran ni e lo gba mo ran lodo AAT Trado Medical number awon lele yi be ba ri mu daada 0803 444-7184 ẹja lọ tan ara wa lẹ lapa abẹ yẹn ṣe ti ṣetan ẹyin alara wa lapa bi emi naa mo ti ṣetan ẹja ki n gbe yin wọle ẹ kalẹ.
6: Ala ni wa ko mi na.
5: Iwo ni ko ma para e baby mi. Lojo opo to wole lale 0816-251-9991. Hello, somebody e kale o.
7: Hello.
5: E kale sha lafi ale wa.
7: Alafia ni sa.
5: Mo mi nko.
7: Alafia ni.
5: Oruko wo le ma npe won?
7: Ifelo.
5: Oruko wo la won ma npe yin?
7: Omani Ademi.
5: Omani Ademi.
7: Yeah.
5: Okay, mo fe bere. Anytime. On travel.
7: Better.
5: Igba teyin mejeji ba jo ni iju.
7: Ha?
5: Igba teyin mejeji ba jo ni iju te jo ni awo.
7: Be.
5: Tale n to koko ma so pe ma binu. E ma paro o.
7: Eni.
5: Mo so pe ma binu.
7: Ah, o ma ni ko
5: bi. Tale n to koko ma so be. Mi o gbọ́n yín dada.
7: O ní ìpinnu àwọn ọmọ àbí inú.
5: Ok, ẹ náà travel báyà àbí?
7: Bẹ́ẹ̀ sá.
5: Ok, kí ni nǹkan tẹ́yẹ lè rántí wọn fún bí wọn ò ṣe sí nílé yìí tó lè mú kẹ máa míìsì wọn?
7: Mo míìsì wọn.
5: Kí ni nǹkan tó jẹ́ pé míìsì jù lára wọn? Kí ni nǹkan tẹ́yẹ lè rántí wọn fún báyìí?
7: Ọ̀sìn ọ̀kà wọn ṣe fún mi pé
5: tẹ bá fẹ́ sùn wọn máa ń gbàdúrà fún yín.
7: Ìyá
5: ó yẹ kọrin ìfẹ́ kan fún wọn. ẹpẹlẹ ọjọ́ wo lẹ ti kọrin fún wọn last
7: o ti
5: ṣe díẹ̀ ẹ máa gbìyànjú láti kọrin fún àwọn obìnrin fẹ́ràn ẹ ṣe understand ìfẹ́ yìí ò ní dàrú o ó dà kẹ́ take care ó dà rọ́ o.

0: Hello, somebody can help.
1: Hello, can you help?
0: Shall I feel the way?
1: What's wrong?
0: I will not do you know me.
1: What's wrong?
0: Ulu washo. Mami nko?
1: Single thing, hello.
0: Single ni?
1: Ben.
0: E sure kwe single ni yi?
1: Single ni mi oni.
0: E wa nla sere kode?
1: Sir?
0: E nla sere kode? Brother mi?
1: Sir?
0: E ma ton mi o? Fine girl, Yanko. Larry, you are doing
1: it.
0: Hey, any girlfriend now? Lady, they break up with you, Yanko.
1: You break up, okay.
0: Any?
1: You break up with you, okay. You break up with you, okay.
0: You get me.
1: Maybe you break up with you, okay.
0: Hey, break out to anybody. Does that mean lati gbatan ti bi yin e date ri? Omo do melo ni?
1: 26 years.
0: 26. Lati gba te ti wo 18 e fe ni kankan ri. So e tu e tu e ri. Ah, brother. Se ti wa e ti lo university dia be ti lo ara.
1: Iṣẹ́ wo ni?
0: Okay, oníṣẹ́ ọwọ́ ni yín. Iṣẹ́ wo lẹ ń ṣe?
1: Àgbẹ̀ àti fọganáìzà.
0: Àgbẹ̀?
1: Àgbẹ̀ àti fọganáìzà.
0: Àti fọganáìzà.
1: Bẹ́ẹ̀.
0: So bẹ́ẹ̀ ṣe wà yìí báyìí, ẹ tọ̀ rí. Ẹ kanda, ẹ tọ̀ rí.
1: Mo tọ̀ rí.
0: Lẹ́ẹ̀mélòó? Ara gi mélòó lẹ tọ̀ sí?
1: Ọjọ́
0: mọ́ntọ̀. Ṣé ẹ̀ṣẹ̀ ń gbọ́ prógáàmù yìí ni?
1: Ọ ti pẹ́.
0: Mo dẹ̀ bí yín pé ara igi mélòó lẹ́tọ̀ sí ẹ lójoojúmọ́ lẹ̀ ń tọ̀. Ṣé tọ̀ tí mò ń sọ nìyẹn ni? Ẹ mẹ́kọ̀ọ́
1: ẹ̀
0: ẹ̀ ẹ̀ pín sí àhún. Ẹ pín sí àhún.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ mẹ́kọ̀ọ́ ẹ̀. Ó dára sá.
1: Mo ní kí.
0: Ẹ ṣe bọ̀dà. Thank you. 0816251-9991. Hello, somebody Ekale o.
2: Ekale o.
0: Ṣàlàfíà lẹ́wà. Ṣé kí n pa rédíò mi ń bì báyìí àbí máa pàtọ́dọ̀ yín?
2: Mo ń pàtọ́dọ̀ mi sọ.
0: Ok, mọ́ mi nǹkan.
2: A ti fira lẹ̀ ní kọ̀ọ̀kan ni.
0: Ẹ ti fira yín lẹ̀.
2: Bẹ́ẹ̀.
0: Kí ló fà á?
2: Ó ṣe ní ìjọ mo ṣe ni.
0: Ẹ̀yin lẹ ṣẹ́.
2: Òun kò ṣe mi sọ.
0: Ẹ dúró. Ṣé ẹ̀yin lẹ ṣẹ́ àbò òun ló ṣẹ̀yìn?
2: Àjọ ṣe rẹ̀ mi sọ.
0: Kí lẹ̀yìn ṣe? Kí lẹ̀yìn ṣe?
2: Pẹ̀lú.
0: Ṣé ń rò ó ni? Tó bá ti di ìrọ̀lẹ́ fẹ́ pa yẹn o. Ìrọ̀lẹ́ fẹ́ pa.
2: Yàrá ta ẹ̀jọ̀ tàbí lè parọ́.
0: Ok.
2: Ó ní mò ń mu sí.
0: Ok.
2: Ẹ̀dùn tó ti tiẹ̀. Bọ̀dù tó
0: tọ́ sí ẹ lẹ̀ ṣé yín ka mọ́kùnrin?
2: Ẹ̀ta ẹ̀ ká bọ̀.
0: Mo bẹ̀rù ìjà ẹlẹ́dàá o. Ṣé mo kó wọn ò sí bí ẹlẹ́dàá wọn wà bí?
2: Bẹ́ẹ̀
0: ṣe ká wọn mọ́kùnrin.
2: Mo ka.
0: Níbi tó ti ń mẹ́kọ̀ ẹ̀. Ẹ dúró ẹ dúró ẹ ká wọn níbi tó ti ń mẹ́kọ̀ ẹ̀.
2: Náà náà náà.
0: Ẹ́.
2: Yàrá kà.
0: Wọn ò mẹ́kọ̀ ẹ̀.
2: Mi ò lè ka mọ́ bí tí ń mẹ́kọ̀ ẹ̀ bọ̀ pẹ̀lú ìwà ẹ̀ àlẹ́ ìgbà tí mo wá rí ẹ̀. Wọ́n aṣàkóso ọ̀rẹ́ lọ́dọ̀ ọkùnrin ẹ̀ wá lọ dúró lébi àti wá wọlé bu wàhálà the next 10 minutes sàmìlì after 2 weeks ó lò lọ́gbà alẹ́ fọ́nrà ẹ̀. Wọ́n ní láti ní ká ṣe rárẹ̀ rárá wa ní ara kí fòun lẹ̀ kí ṣe gbá kí fòun lẹ̀.
0: Ó ti tó gbà wo báyìí.
2: Wọ́n dáàbì ẹbí lọ bí 4 years náà.
0: Ọ̀nà ti jù.
2: Àbí 4 years àbí ó ti lọ bí 5 years to 6 years.
0: Ṣé ẹ wá fẹ́ lómi? Bọ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ dúró ibi tí mò ń lọ lélẹ̀ ẹ fẹ́ lómìn. Ṣùgbọ́n ẹ máa ń lu bẹ̀m̀bẹ̀. Ẹ máa ń lu bẹ̀m̀bẹ̀. Tán bá gbé wá ẹ máa hàn.
2: Àbí tí bá lọ lé aṣọ
0: ẹ̀ nìkan. Okay, ẹ máa ń lọ lé AS.
2: Bẹ́ẹ̀.
0: OS, ẹ máa ń lọ sílé OS. Èló lẹ máa ń ná nílé OS lálẹ́ ọjọ́ kan.
2: Ah, n bá lọ bẹ̀rẹ̀ lọ́jọ́
0: ẹ máa ń sùn mọ́jú pẹ̀lú OS.
2: I
0: think they mean if I calm down. Me o less experience in OS, but mo fe bini. Only awon OS. We pe te ba ti fun won lowo. Won ma so pe ya. She go to be she gari. Kini kan so feel like that. She lo to ni.
2: But do you want regular customer come but?
0: Eh.
2: You tell me why? That is why me get. You are doing what you do. Then you just
0: say. Oh, my phone ringing.
2: Ah, oh my phone ringing.
0: Aya. Oh my, bini debe. Yeah. Okay, ojo ni ti wa mo like pe e show to anyways. Do you miss love?
2: Love
0: in general, do you miss being loved? Tori always you le ni fe yin.
2: Ara oye.
0: You miss being loved.
2: Yes, sir.
0: Okay, Olorun a se yanu. Daro.
2: Okay, I'm going to
0: my last one. I'm going to my program.

ẹyin tẹ wà ní Facebook yẹn ẹ dẹ̀ ń wo program ẹ drop comment ẹ drop reaction seriously ẹ ṣe mí láǹfààní o ó kàn dàbí ìgbà tó bá jẹ́ pé ẹ kàn jí mi jẹ ni ẹ jẹ́ kí comment máa wọlé comment yẹn gan ló máa ń jẹ́ kí Facebook recommend video tẹ́ ẹ bá ti comment viewers wa máa dó sórí ẹyọ kan ni ẹ máa comment ẹ máa like ẹ dákun ẹ jẹ́ ń pe ẹlòmíì nínú àwọn.